Come on, sit down.

محمد ولا لا إله إلا الله.

Thank you.

Yeah, yeah.

0: àwọn ohun ọgọ́lọ̀
1: kàmíwá yọ ẹni
0: lọ́la màmá ṣàlàyé
1: lọ́la ọ̀rẹ́ tẹ́lẹ̀.

Se mi ha batalla di quello che in bella gli è se volere.

ndele ti mu David o so do ni omo ile igbe lo ti omo ni mo fi se butu wa ile ba gbe ko fun kan ti o le se ala ara ni ile ore e fi po oba to ni gbogbo lobo ko fun ti o le se a mu wa jade ile igbe a mu ni atemi gbagbangba n ko jesu ki a mba bo o mu pe nira wa gbudo pe ani mo sayewo lodo awon dokita won wa so wi pe ohun ti a n fowo fa fun ara wa o poju n ti n wa lo e je n bere bayi loni o ninu ohun ti a n fowo fa fun ara wa o pe kini kan ni akiesara akiesi ara ati aikiesara akiesara ni pe ko kiesi ara re ki lo ye ki se kini oye ki nse kini oye ki nje kini oye ki nje se mo ri awon nkan kankan lara mi sapa omi sese romi se fori wa se bawo lo tin se mi gbogbo awon nkan won yi bi eyan ba nkiyesi ara re to si gbe igbese lori nto nkiyesi ati gbogbo awon ami to ri dokita je ko ye re wi pe koda oro ta nso yi iyo dokita ale awon ti won toju eniyan ko yo oni ile ko ya fa ale pe aisan ki dede wo olohun mo jari jamba ina ka ma ri jamba moto ka ma ri jamba pe ile wo ile eyan lori ile ri aisan ki dede wa si ara eniyan ko kan ki yan bi lojiji lai ri awon apere bi ami kekeke to ti nfi tan tele tele inu ara wa ṣùgbọ́n àwa ènìyàn a kì í kíyèsí bá a bá kíyèsí a ní ṣàyẹ̀wò a ní ṣiṣẹ́ lé lórí ẹ orí fọ́ mi lónìí bí ti wà nù ẹsẹ̀ dùn mí lónìí bí ti wà nù títí tí sòbìyà ó fi padà gbogbo a máa wò a máa pé báwo ló ṣe rí báwo ló ṣe rí àfọwọ́fà ara wa ìkíyèsára ní ẹ wò bí àpẹẹrẹ àwọn ẹ̀rọ tá ń lò ẹ̀rọ ọlọ́ta bí plọ́ọ̀gì bá ti di pé ó ń ta pòpòpò ó ń gbé carbon kò lè ṣiṣẹ́ dáadáa ìjọ kan náà kàn ṣe tó bá jẹ́ pé ẹ tó kíyèsára tó ń pe kínní kan ní maintenance culture tó bá ní ẹni pé irú tí ẹni yẹn ń lò yóò mọ tuntun sí lójoojúmọ́ ni ìjọ bá ti gbé carbon yóò ti change ẹ o ìjọ carburetor bá ti ní ìṣòro yóò ti change ẹ yóò ti pààrọ̀ rẹ̀ kíyèsí ara maintain ara wa ẹlòmíì ní maintenance culture lórí àwọn irinṣẹ́ tí ń lò ṣùgbọ́n lórí ara rẹ̀ gangan kò sí maintenance culture kò sí bí mọ́tò ẹlòmíì bá dúpẹ́rẹ́ bọ́wọ́ ẹ̀ bá dúpẹ́rẹ́ yóò ti pe mechanic pé ẹ wá bá mi yẹ̀ wò ẹ bá ń tu irinṣẹ́ ni ṣùgbọ́n wọ́n gangan àwa gangan tans lo irinṣẹ́ yìí àwà kíyèsí ìjọ tí ẹ kíyèsí bó o ti ń ṣiṣẹ́ gan bó o ti ń ṣiṣẹ́ ẹ̀já kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ so kíyèsí bó o ti ń ṣiṣẹ́ ká tó sọ pé àyẹ̀wò tara so kíyèsí bó o ti ń ṣiṣẹ́ bó o ti lo ààrẹ láàrin ọ̀sẹ̀ bá a ti lora wa láàrin ọ̀sẹ̀ ọjọ́ méje ní bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ o a ṣiṣẹ́ láti àárọ̀ ọjọ́ monday títí lọ́jọ́ sunday monday tuesday wednesday thursday friday tó bá ti di saturday ìgbà yẹn gangan láti gba pati lọ pati ìyá nàfi pati ìyá bọ́sẹ̀ á gbà bẹ̀ lọ tó bá dọjọ́ sunday á gba chọ́ọ̀chì lọ bẹ́ẹ̀ bá wá wò ó bí ọdún ó ṣe yíká mọ ẹlòmíì nìyẹn o kò sí àyè kan láti sinmi kò sí àyè kan láti lọ ṣàyẹ̀wò pé ẹ bá ń yẹra mi wò kí ni ṣe mí kò sí ẹ o àwọn dókítà ní kéèyàn ó sinmi gan-an oògùn ńlá kéèyàn ó kàn lie down kó mọ́ sùn oògùn ńlá ni oògùn ẹ̀mí gígùn ni oògùn ìlera pípé ni ṣùgbọ́n ǹjẹ́ tí ẹ sí ní monday tuesday wednesday ìyẹn tẹlòmíì ń sá débi iṣẹ́ láàárín ọ̀sẹ̀ ó di ti bẹ́ńjọ́ ìṣẹ̀lẹ̀ bí ó sì ṣe lò ó nìyẹn kò sí àyè ìsinmi ó kẹ̀mí náà o ìyẹn sọ̀rọ̀ ọlọ́ọ̀dà ni kò fún wa ní ìsinmi ká mọ́ ṣe mẹ́ bá.
wọn bá ti ń ṣe wá ká mọ kíyèsí ká tètè lọ ṣàyẹwò àwọn nǹkan wọ̀nyí á jẹ́ kí ẹ̀mí wa ó gùn nígbà tí ọjọ́ orí wa tó bá gbé pẹ́ ní ju báyìí lọ àwọn dààmú láṣẹ̀dó máa rẹ̀ iṣẹ́ tá a ṣe àwa láti rí rẹ ẹni lẹ́nu kò ní jèrè iṣẹ́ wa.

báyìí onígbà tí tára wa ò bá yá ká tó lọ sí ilé ìwòsàn láti lọ sáré ẹjọ́ tó bí ara wa ká sàlàyé lákòókò ká lè wà láwọn àkókò. Ẹgbẹ́ ti mọ ọjọ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba tó ní ọgbọ́n àìmọ̀ àti òye olúwa má mà padà lẹ́yìn wa. Ọpẹ́ lọ́wọ́ ọdún aléṣẹ́ yìí Aláàjì àkọsílẹ̀ ìyá mi dáadáa Princess Adenike Adegoke ẹni jábọ́ Fúnkẹ́ Àbìsá òṣè o Pastor Julius Ọ̀pábọ́lá bàbá ẹni jábọ́ Bàmí Àkùndé Fámọ́yì bàbá Gàdáfì bàbá Àtùpà Ìlàtùpà Olúkúọ́ Apọ́sù James Obijo Lóṣòdì Ẹ̀kaàrọ̀ Adeniyi ọmọ ìlú òní Pastor Ẹ̀kaàrọ̀ bàbá fẹ́ pè mí Abóníntẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ fẹ́ ká wá kọrin níbi ayẹyẹ yín ẹ fẹ́ wá kọrin ní ìjọsìn yín kó lè dùn kó lè lárinrin ẹ pẹ nọmba mi àbí tí kò lórí ọjà 08835402507 kọ́lá ní balógun lórí ẹbí ẹ ṣe o ọjọ́ mẹ́jọ láàtò máa pàdé títí ọjọ́ mẹ́jọ a ní débi síra wa ìrìn àti àánú kó máa bá wa gbé wọ́n sì sí yìí.

lọ́wọ́ Ọlọ́run torí pé mo aborí ìṣòro ayé yìí bó ti kó gbọ́ ayé yìí ló tó Olúwa mo aborí ìṣòro yìí nípa ìgbàgbọ́ àti ìsúnmọ́ Ọlọ́run Ọlọ́run fi mo aborí ìṣòro lórí ètò kíni bàbá wí òun la wà lówùúrọ̀ yìí pẹ̀lú àwọn bàbá wa nínú Olúwa wòlíì awíkoko lójú ọlọ́rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run gbogbo ọjọ́ Sunday tí ìdédé ń já tó ń túnú ayé ènìyàn tí àwọn ènìyàn bẹ́ẹ̀ ń jẹ́rìí sí agbára ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tó mú wa gorí ìṣòro ayé wa bàbá aládùúrà worldwide kí ni bàbá

mímọ́ ọba ìyanu ọlọ́run kérúbù seráfù ọlọ́run àwọn apọ́stẹ́lì ẹ̀yin la képe lónìí ẹgbọ́gbẹ àti ẹ̀bẹ wa. Ìwọ tí ìṣòro ayé yóò ń yọ lẹ́nu mo gbàdúrà fún ọ ọ̀run mú ọ kúrò nínú ìṣòro. Obi tó sọ pé òní kọjá ó kọjá. Gbogbo owó òkùnkùn tí ṣiṣẹ́ òkùnkùn nínú ayé rẹ tó fi ọ sójú kan ọ̀run yọ ọ kúrò níbẹ̀. Owó òkùnkùn tó fi dèdè ọ ọ̀run já èdè náà. Àmì àìsàn nínú ayé rẹ mo pàṣẹ lórúkọ Jésù ọlọ́run já àmì náà kúrò lára rẹ. Wà lọ́nà àbáyọ. Ọba tó fún Jébẹ́sì lọ́nà àbáyọ nípasẹ̀ àdúrà á fún ọ lọ́nà àbáyọ. Òkùnkùn pápẹ́yà níwájú Mọ́sẹ̀ àtàmọ́ sẹ́lì òkùnkùn ayé rẹ yóò pín yà. Odi Jẹ́ríkò tí ayé mọ yí ọká odi náà wú olulẹ̀. Ayé rẹ máa ní ìtumọ̀. Ojú rẹ sì máa bóyọ. Àdúrà rẹ máa gbà. Ọkàn rẹ sì máa balẹ̀. Jésù Olúwa wá. Ògo ni fún Ọlọ́run lókè ọrun. Lọ́jọ́ ìsinmi tí ò ní a ó bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ tí a pè ní confession of faith. Èmi yóò borí ìṣòro. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé èmi yóò borí ìṣòro.

0: torí ẹni la bá jẹ́wọ́ sí ìgbàlà ọkùn la fi gbàgbọ́ sí òdodo. Èmi sọ fún ọlọ́run ìwọ ìṣòro ni pé èmi yóò borí ìṣòro bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Nínú ìwé àṣàrà orí kẹrìndínláàádọ́ta rí ẹsẹ̀ karùndínlógún sẹ.
1: Kíyèsí i ní kíkójọ wọn yóò kó ara wọn jọ ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá dìtẹ̀ sí ọ yóò ṣubú nítorí rẹ. Kíyèsí i èmi lẹni tí ó dá alágbẹ̀dẹ tí ń fẹ́ inú ẹ̀yìn tí ó sì mú ohun èlò jáde fún iṣẹ́ rẹ̀. Èmi ni ẹni tí ó dá apanirun láti panirun. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò ṣe nǹkan àti gbogbo àwọn tí ó bá dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ mi ni ìdodo wọn ti wá ni Olúwa mi wí.
0: Ọlọ́run ló pàṣẹ kò lè wí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀. Ọba sọ̀rọ̀ má yẹni. Ọlọ́run sọ fún èmi àti wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gàtà ní àṣàyà ni pé àwọn ọ̀tá lótìtọ́ àwọn ọ̀tá máa kóra wọn jọ nítorí ti ẹ̀sùn bí máa borí. Ó máa borí lórúkọ Jésù ó borí. Ọwọ́ ọ̀ká wà tó ń fa ènìyàn kúrò nínú ìṣòro ó fà á kúrò nínú ìṣòro. Kí ni ìṣòro? Ìṣòro jẹ́ ìpèníjà. Ó jẹ́ àmì ọ̀tá tàbí sátani ní ìrìn àjò ayé ènìyàn láyé. Sátani ti pinnu láti bá irú ọmọ ènìyàn àjà gbígbá àti kọ́ ní Revelation 12:17. Wọ́n ló da omi jáde ṣùgbọ́n wọ́n ní ilẹ̀ ọmọ náà lọ́wọ́. Gbígbàdúrà ilẹ̀ máa ràn án lọ́wọ́. Gbogbo ogun tó dìde sí ọ lórí ilẹ̀, ogun tí a ò dá mọ́, ogun tí a ò bímọ, tó wọnú ayé rẹ, ilẹ̀ máa ràn án lọ́wọ́. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, Ọlọ́run ló nílẹ̀. Agbára ti ń darí ilẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Gbogbo iṣẹ́ Sàtánì, èyí tí ń yọ ayé rẹ lẹ́nu, èyí tí a pè ní ìpèníjà, tá a pè ní ìṣòro lónìí, ọ̀run dáná sun. Ìṣòro kì í ṣe òpin ayé ènìyàn, ṣùgbọ́n ọ̀tẹ̀gùn olùbàdàn lọ síbi ògo ni. Ọ̀pọ̀ ènìyàn wà nínú ìṣòro, ẹlòmíràn ó ń bára ẹ̀ lẹ́bi, ó lè nínú ìṣòro yẹn lè máa kú sí. Ohun tó bá fẹnu rẹ̀ jẹ́wọ́ ló máa ṣẹlẹ̀ sí ọ. Sọ fún ìṣòro pé ta ni ìwé òkè ńlá, ta ni ìwé ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ìṣòro jẹ́ àlejò gẹ́gẹ́ tí mo ti sọ, bíbélì ní àyà yóò pa àwọn àlejò. Ó ní wọ́n máa fi ìbẹ̀rù sá kúrò níbi kọ́lọ́ fi mu. Bí àlejò bá wọ́n di dandan kó lọ, bí òun náà pàápàá wàá pàṣẹ fún pé kó jáde, ó sì máa jáde. Bẹ́ẹ̀ni yóò rí nínú ayé rẹ lórúkọ Jésù. Sátani ló mú ìṣòro wọnú ayé ènìyàn. Torí ìrọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn ni pé kí a ṣe rere kí a sì wà ní àlàáfíà. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run pé kí ènìyàn ṣe oúnjẹ tán kó máa jẹ, kí ènìyàn bímọ kó máa jẹ ọmọ ọmọ. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Mo gbàdúrà gbogbo iṣẹ́ ìṣù nínú ayé rẹ ọ̀run máa bá wí. Bíbẹ̀ ni sọ ní ìwé Jòhánù orílẹ̀-èdè ẹsẹ̀ mẹ́jọ. Torí ìdí èyí ni Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ ìṣù ni. Ìṣòro jẹ́ iṣẹ́ ìṣù nínú ayé ènìyàn. Mo gbàdúrà Ọlọ́run yóò pa ìṣòro nínú ayé rẹ. Àwọn òjíṣẹ́ tó la ìṣòro kọjá tí wọ́n sì ṣẹ́gun kìnìún ayé yìí. Ìṣòro jẹ́ kìnìún ayé tó ń lò láti fi dá ènìyàn dúró sójú kan, láti fi ní ìfàsẹ́yìn lẹ́yìn, láti fi gbọ́dọ̀ ènìyàn ìkúrú. Torí ìgbà mìíràn Sàtánì lo ikú láti ikú òjijì láti fi dá kẹjọ ènìyàn kúrú. Mo gbàdúrà o ò ní bá wọn kú kó òjijì o. Ikú oṣù yìí okò ọdún yìí o ò ní bá wọn kú. Jákọ́bù la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kọjá ní Genesis 32:22. Wọ́n ní ó bá áńgẹ́lì àti ènìyàn jà, ó sì borí. Mo gbàdúrà wàá borí. Mo lórúkọ Jésù wàá borí. Mi ò mọ orúkọ tí ìṣòro náà jẹ, ṣùgbọ́n orúkọ kan wà tó tóbi ju gbogbo orúkọ lọ. Orúkọ Jésù ni wọ́n ní gbogbo kúkọ́ máa wọlé. Mo gbàdúrà wàá borí ìṣòro. Ẹ wo Jósẹ́fù torí ògo rẹ̀ wọ́n bínú rẹ̀. Wọ́n ní aláàlá níbẹ̀ jẹ́ pápá. Wọ́n fi sí kòtò gbígbẹ Ọlọ́run gbà láti inú ọgbà ẹ̀wọ̀n odi aláṣẹ. Mo gbàdúrà ìṣòro tí ó ń là kọjá ó máa di àtẹ̀gùn fún ọlọ tí gbogbo. Ìṣòro jẹ́ ohun tí ó ń ṣàkùn, ó ń jẹ́ kí ayé onígbàgbọ́ kó dúró, ó ń bí onígbàgbọ́ sọ onígbàgbọ́ di alágbára. Má bẹ̀rù ìṣòro. Àdá ènìyàn nítorí ìṣòro, ṣùgbọ́n àdá ìṣòro nítorí ènìyàn, ṣùgbọ́n ènìyàn máa ń borí ni. Ọlọ́run yóò mú ọ borí.

0: ìsì àti ẹ̀mí ẹ̀dálẹ̀ máa wàhálà mi ó ní wọn yóò mú mi súnmọ́ ẹni lèyí sọ fún ọ pé ọ̀rọ̀ ọlọ́run yìí ó sì lágbára wà á borí ló bá ní ìgbàgbọ́ lórúkọ jésù ó wà yóò mú ọ borí. Ọmọ jẹta ìṣòro ti jẹta ni ọmọ àlè ni wọn pè torí ọmọ pàṣágà ni ṣùgbọ́n ọlọ́run dúró tì í ó ní ìkọlọ rẹ padà ẹni tá a sọ pé kò wúlò ó jẹ ní ta wárí ní gbàdúrà àmì ìṣòro táyé bí sọ lára tó jẹ káwọn ènìyàn kọ ọ sílẹ àmì jésù ó máa wọnú ayé rẹ ó máa dẹ ẹni táwọn ènìyàn máa máa pè fún rere ó máa dẹ ẹni àwárí fún rere. Ọwọ́ jẹ́bẹ̀sì jàjàkadì ayé rẹ̀ pẹ̀lú àdúrà ó gbàdúrà olúwa jọ ọlọ́run sẹ́lì bùkún mi sọ àgbègbè yìí ńlá wọn ní ọlọ́run sẹ́lì gbọ́ ó jẹ́ ní àgbẹ́jẹ ó rọ ní àgbẹ́yìn àmì rere ó máa farahàn nínú ayé rẹ lẹ́yìn ìṣòro ó máa borí ogun ayé rẹ. Ẹ̀wọ̀ Anna ẹ̀wọ̀ Sarah ẹ̀wọ̀ Elizabeth olúwa fi àánú ńlá wá wọn rí nípasẹ̀ àánú ńlá wọn ya ayọ̀ ṣẹ́gun mo gbàdúrà lẹ́yìn ìṣòro tó ń là kọjá ó máa ya ayọ̀ ṣẹ́gun. Jòhánù Bàǹtísì náà la ìṣòro kọjá Dáfídì la ìṣòro kọjá ó dẹnu ìkọ̀sílẹ̀ ọlọ́run sì wá rí nígbà tí ogún dìde sọ́ọ̀lù ni ó dẹnu tó ń gbénu igbó ọmọ dìde sí ọmọ le kúrò lórí èyí ṣùgbọ́n nígbà tó di àkókò ọlọ́run là gbà padà nínú ayé rẹ̀ mo gbàdúrà lákòókò yìí lóṣù yìí lọ́sẹ̀ yìí lọ́dún yìí ọlọ́run máa ra ọ padà ìṣòro ayé rẹ ó máa di ìtẹ̀mọ́lẹ̀ ìbànújẹ́ ayé rẹ ọlọ́run máa parẹ́ ọwọ́ jésù olúwa lórí òkè gẹ́stímọ́nì ó gbàdúrà ó sì borí ó sì ṣẹ́gun wàá ṣẹ́gun àwọn ìgbésẹ̀ wo ló máa gbé láti borí ìṣòro ó láti máa gbàdúrà ó láti máa gbàdúrà ó láti máa wá ọlọ́run fún ìrànlọ́wọ́ má gba ọ̀nà mìíràn torí kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn má ṣe bẹ̀rù ẹni tó bá ń bẹ̀rù kò lè borí ìṣòro ní ìgbàgbọ́ nínú ọlọ́run àti àwọn wòlíì rẹ̀ gba wòlíì gbọ́ gba ọlọ́run gbọ́ ayé rẹ̀ máa ní ìtumọ̀ ní ẹ̀jẹ̀ pẹ̀lú ọlọ́run ó mọ̀ pé nígbà tí jẹ́ta fẹ́ lọ sí ogun ó bá ọlọ́run jẹ́jẹ́ ọlọ́run sì gbọ́ àdúrà rẹ̀ ayé rẹ̀ á sì ní ìtumọ̀ bí o ti ń bá ọlọ́run gbàdúrà bí o ti ń jẹ́jẹ́ bí o ti ń wá ọlọ́run ayé rẹ̀ máa ní ìtumọ̀ ògùn ayé rẹ̀ sì máa gbé yọ wá la ìṣòro kọjá wá sì yan ọlọ́run lóde jésù olúwa wa obìnrin ọlásagbé owó yẹmí.
1: Ìṣòro ayé mi kò tó ti jábẹ́sì o jábẹ́sì borí ìṣòro ìṣòro ayé ra kò tó ti jóbo ara ìwà borí ìṣòro.

0: lọ́sẹ̀sẹ̀ a ní ìsẹ́jí nínú ìjọba tí a pè ní ìsẹ́jí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sí ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Paráfà ní Itọ́kin Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí o ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀. Aago mi ni 08037040488 àti 08097532100 mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ Jésù Olúwawa.
1: Nínú ìwé mímọ́ Dáfídì wípé ohun òun ìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀ èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Magidu SA bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkọrojú ní CNA Church of Zion International 30 ayé gbajẹjẹ street Magidu SA Magidu Ìkòròdú.
2: Òkè síbẹ̀ tó bá dọjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itọ́kin Road ní Paráfà
1: níbi tí ó ti máa pàdé wòlíì àríkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìrántí ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ ká wòlíì ògùn ọjọ́ pípẹ́ dì farahàn. Ẹ̀lọ́ 803-704-0488 809-753-2100
2: ó yá ní wákàtí àdúrà dídùn.

ojúmọ́ gbogbo olólùfẹ́ kókó nù iléeṣẹ́ bond fm àjíire bí ọdẹ odò bí torí pé bí ọdẹ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí o òní náà ni ọjọ́ sunday ọjọ́ ìsinmi ìsinmi aláyọ̀ náà ni yóò jẹ́ fún gbogbo wa o ọjọ́ kejìlá oṣù keje ọdún 2026 gbogbo òbéèrè wa bí ẹ̀yà ara aṣọ náà lọ jẹ́ kó jẹ́ láàárọ̀ yìí ètò akọ bánikọ gbogbo ìpèníjà tó lójú korédé wa nàìjíríà wa mọ ẹyin náà mọ ọlọ́ọ̀bá yóò wọ láàdúrà wa yóò wọ láìwúre wa àdì àbẹ́ ìtìgbọ́lá rẹ̀ ń fi àsọ. tá a bá tó ká máa wò ó fún ti yusuf ti mùsùlùmí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àlìmú haram 1448 náà ni ọjọ́ ti tòní náà àdúrà wọ ọgbà ilé náà nàgbọ́n àdìta gbọ́lé sórí ètò kúkúrú rẹ̀ fún ti àárọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àtòtò ìyóò sì tó dùn mọ̀gbìn olùyege náà lórúkọ tèmi jẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa láàárọ̀ yìí takọtabo náà lọ́jọ́ padà lé ayé ilé pọ̀nà kó ẹjìn abáyọ̀lé wà pẹ̀lú wa alūkkóró ètò látàlẹ́ àná fún kíáyà àdìsá náà gbẹ̀yìn sínú olúbọ́dúró sí ìrànlọ́wọ́ tí ìwúrẹ́ òfin dọ́dọ̀ wa láàárọ̀ yìí tèmi tọ́pẹ́ àjàyí frank ọlọ́nṣọlá gbogbo náà wọnú ara wọn náà ni olóòtú gbogbo ẹ̀ wọnú ara wọn ni láì gbàgbé àwọn bíi gádà pawọlé àti àbájáde adúpẹ́ lọ́wọ́ yín o àjọ ń ṣiṣẹ́ papọ̀ níjà mẹ́tò mẹ́tò

0: agba nla ye fauzia talako tonin loruko temi e ma ba wa bo
1: e to se to la ya ti dupe ara seku be se to sara se ere wa nigeria so tara me tinubu ati gbogbo awon agbokoro be se dola emi awon omo ati oluko iye ni agbogbo rere ni ipinle oyo nas ke kan sara si won ba kan na tun kun sa ke si pe awon to je ko to wa ni kawo ninu go yato fun ipinle oyo e ba ni gbe gbese lori e sere be aso tara me tinubu GSM Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé o náà fẹ́ ní mo rẹ hàn sí ààrẹ lẹ́wà Nàìjíríà nìkan kọ́ àti àwọn agbófinró bí wọ́n ṣe farajì bí wọ́n ṣe dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí ìyẹn ní agbègbè oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọwọ́ ni ìfarajì yín òun ò ní gbàgbé yín ẹ̀yin jajagun lẹ́wà Nàìjíríà Ṣèyí Mákindé ló pe àkíyèsí bẹ́ẹ̀ o. Lórí ìṣẹ̀lẹ̀ oríire tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n ní ẹni tí ò lẹ́gbẹ́ láyé kò lè lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ OPC ìtọ́jẹ́ pé olóògbé fẹ́ fáṣẹ́ tó kọ́ ṣàgbékalẹ̀ rẹ̀ kọ́lọ́ba kọ́dẹ̀lẹ̀ fẹ́nire láì gbàgbé alámòjútó ètò kọ́ ẹ̀jẹ̀ Wàsíù Àfọlábí Àkárí àwọn náà fẹ́ẹ̀mí wọn hàn sí ààrẹ lẹ́wà Nàìjíríà Sọ́jọ́ Ahmed Tinubu àti gbogbo àwọn agbófinró bí wọ́n ṣe dóòlà àwọn ọmọ iléèwé àti olùkọ́ ní agbègbè oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ní iṣẹ́ takuntakun náà lọ́jọ́ pẹ́ sí ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà gbàgbé ni o. Igbákejì ààrẹ náà Atiku Abubakar ẹgbẹ́ òṣèlú ADC gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu wa kìkì iṣẹ́ o ẹgbẹ́ afẹ́nifẹ́re Olúbàdàn tìlú Ìbàdàn nílùú wa aláàfin tìlú Ọ̀yọ́ Sàún tìlú Ògùn wa gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ìròyìn ayọ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ òde lórí àwọn tí wọ́n ti dọ́là kúrò nínú ogbó yìí àná tó dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu.
2: Nínú ọmọ ìròyìn
0: ìjọba ìbára ẹ̀rọ tó ní ní

0: ṣe fọ́rọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Anikako àti àwọn ọlọ́pàá tó mú sẹ́ wọn tí a mú ní ọ̀kúnkúndùn méjì lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ sí ipò AIG ẹ̀kú oríire o.
1: Ní ìpínlẹ̀ Ondo wọ́n ti sọ́ra ọ̀rọ̀ tòní pé ibi tí ogun wá ti ń fọ̀ mí sókè pé àwọn ajínigbé ń ṣiṣẹ́ kíṣẹ́ àwọn oníṣẹ́ ètò ètò ààbò wọn ń ṣiṣẹ́ wọn ẹ̀yin kan tún wá gbìmọ̀pọ̀ ẹ̀ lọ ń fẹ́ kidnapping pé wọ́n jí mi bí wọ́n sì jí gbé irọ́ ni. Ní ìpínlẹ̀ Ondo àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti sọ́ra ọ̀rọ̀ tòní pé wọ́n ti mú èèyàn méjì tó jẹ́ pé wọ́n gbé jí wọ́n gbé àmọ́ ọlọ́pàá torí pé wọ́n fẹ́ gbowó.
0: Ní ìpínlẹ̀ Kwara bákan náà àgbà ajá kì í bá wọ́jọ́ ọmọdé ajá ló jẹ́ pé ń fa wọ́ọ́yà wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ lórí ìdìbò kòmẹ́sẹ̀ọ́yọ́ wípé wọ́n dáwọ́ lé orin tó jẹ́ pé kò parí àti pé àwọn tó yẹ pé inú ń bí láti jẹ́ pé ó dúpọ̀ ní tábìlì ko kí ìdìbò kò gbogbo hàn ní ìpínlẹ̀ Kwara kó lè bá a lọ nírọ̀ọ́sẹ̀ ní ọdún 2027 wọ́n ni wọ́n dúpọ̀ ní tábìlì ko pé ẹ má bínú mọ́ bí wọ́n bá ọ̀rọ̀ àjẹgbọ́ yìí náà.
1: Ní ìpínlẹ̀

0: only àwọn ọlọ́pàá visited me. Iye jẹ pé wọn sábẹ̀ wò sí ilé òun. Ó ní ransa kẹrin ilé òun. Iye jẹ pé wọn gba ilé òun tútù o. Wí pé òun sì mọ nǹkan kan náà. Ó yán sá lọ, wọn tún bọ̀ náà ni o.
1: Nínú ọ̀rọ̀ yìí ti fún ẹ̀ nípa ti àwọn tí wọ́n dánlẹ̀ lánàá ni àwọn òbí ti ń sọ wípé ọ̀rọ̀ àwọn ò balẹ̀ mọ́. Àwọn nílò láti rẹ àwọn ọmọ ọba ìka àwọn kó wọn mọ́ra torí pé ojú àwọn ti wà lọ́nà tipẹ́ torí wọ́n ti kó wọn lọ tipẹ́. Àwọn òbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun lọ sọ eléyìí láàárọ̀ tòní.
0: Lórí ẹkọ ọ̀run gúúsù lẹwa Nàìjíríà South West àwọn àpapa ilẹ̀ Yorùbá ó náà Fúlàní wọn gbọ́dọ̀ bàn ní ìwọ o torí pé màálù tó jébù ló mú kí wọn na Fúlàní pàpà àwọ̀ gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láàrin wọn ṣùgbọ́n wọn ní gbogbo àwọn Fúlàní náà ńlá ta pọ̀ lórí ìṣẹ̀lẹ̀ àjínigbé pamọ́ àti ìsìn agbára lò.
1: Ẹni tó ti jẹ́ aṣojú orílẹ̀-èdè yìí ní nígbà kan tí òkè òkun yẹn ọ̀jọ̀gbọ́n Yísá Gánà ń sọ láàárọ̀ tò ní pé ayé ọmọ Nàìjíríà ẹ nílò láti dẹ́kun vote buying kí ẹ̀fọ́ máa fowó ra àbò kó máa fowó fún ike gira kọfí tàbó yín wọn ni tẹ́ ẹ bá ń ṣe léyìí kò ní jẹ́ ká ní adarí tó pójú òṣùwọ̀n iṣẹ́ tó yẹ kó ṣe dàgbà tó kò ṣe pọ́ lórí òde Nàìjíríà kò ní lè wà ẹ̀ ṣọ́ra níbi eléyìí.
0: Ẹ tí ó tọrọ bẹ̀ yọ sọ nǹkan tí ó fi jẹ àwọn olùgbọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ bọ́nà ṣe ń fẹ̀ ní ìmúrí hàn ṣùgbọ́n wọ́n ní bí òun ni ò bá ṣe dòtó kí ìletò fún ajagun tá a mọ̀ sí military base kọ́ wà ní agbègbè oríire níbi ìṣẹ̀lẹ̀ tó kú ti ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ tá a fẹ̀rù ẹ̀ mọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọjẹ́ tó pẹran tó ṣètùtù lórí ilé ìkọ́
1: òbí náà ni. Orí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní South Africa tó jẹ́ pé ìjọba ti kó wọn lé lẹ́ẹ̀kọ̀ọ̀kan èjèèjì wọ́n ní báyìí ìpele ìkẹyìn nínú àwọn tó fẹ́ kó wá tí wọ́n lé ní ẹgbẹ̀rún kan òun náà ni wọ́n ti kó báyìí tí wọ́n ti ń padà sí orílẹ̀-èdè Nàìjíríà báyìí.
0: Ẹ bá ní kí ló tó òun ló tó nìkan kọ́ lọ́wọ́ àgbẹ̀dẹ ògbóǹtarìgì náà ẹgbẹ́ alátakò alátakò Ọláfẹ́sọ náà tó lá sọ̀rọ̀ ó ń tàpò tó rọ̀ sí ìjọba wípé ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ìtọ́rọ̀ ti ẹgbẹ́ alátakò kó kù díẹ̀ káàtó wọ́n dá padà wípé kò sí nǹkan tó yẹ pé àwọn ṣe fún ẹgbẹ́ alátakò torí gbogbo ẹ̀ à ń kọ́ ọmọlùbọ́ nípò òṣèlú lẹ́wà Nàìjíríà ni.
2: Your little child is eager to do good things. Every session of 7 afternoon comes with the intention that you

ìlú. A sì lè dẹ́pọ̀ ìṣọ̀kalẹ̀ àrùn tí a wọ́n ní ìtọ́jú àyíká wa. Agbègbè tó bá kún fún àìgbẹ́ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a lè fojú rí lè sì bẹ̀rẹ̀ ara ẹ̀yàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdáná wa. Tó lè jẹ́ ẹni lọ́wọ́ láti gbà.

0: ati leyin omolede wa Nigeria ati agbo ati wure wa bi pe o npo na le je pe o ngba o oba ti ake oluwo to tesi waju pe olopa ore araru na ni won se bi pe ta ba ton ari nkan see something
1: say something
0: bi pe na to se pataki fun omolede wa Nigeria ka le ba dekun iwo daran oba ke oluwa do akoko na lati wi pe ifokantan on be fun sakoso ijoba so ajola me tinubu omolede wa Nigeria won ni ka ma so ire tinu lori pe ipinja to ju pa ni orede wa Nigeria a pada
1: bori re be ni oba to du tun so na ro to ni wi pe gogo wa ka mo wi pe ami dani loju wa o si da won loju pe awon eleso aborilede wa won sise taku taku won si ni ogbon onu ati awon alale to e ko fi sise ka jo gboruku ti won ka se atileyin fun won bako na ni won ogbon mo Nigeria wi pe ka ba ri nkan e je ka ma so to ni pe gogo na le agbodo moju to eto abo ayika wa tabi to selu tabi tin kan mi abi teya ka ma fi wo ka ti ma ni imotara ni nikan nitori pe eleyi ko le fa un rere kan fun wa ko ru aka ni fi ara wa ka je ko le de wa ko ma ni nte ti waju eleyi ni wa baba ti olu so la ro to yin to fi ge awon eleso abu to ti ro awon ile Nigeria pe e je ka gbaruku ti awon eleso abu tori pe ta ba fun won ni information ti won ni lo won sise takun takun lori bi ta ba ti pe akiyesi won si
0: koko re se wa re nte si waju baba da won ni wa si meji laaro yi ni lori iroyin orire to ko sele ni ipile Oyo ni ijoba ibile orire ka jo ko mo gbo laaro yi na bi eko ni nitori gbogbo na wonu ara won ni nda lori ka to poja lo si ipile Oyo Sunday Tribune na tun gboyin Sunday Telegraph na tun gboyin gomina ipile Oyo Seyi Makinde GSL na tun dupe lo gbogbo orede wa re ja gbogbo ajo lo ba lo abale okolu ati gbogbo lesin Christ lesin osuru ati lesin kan abalaye lori wipe ise lori to ko sele won ni oju awo lawo fi gbo be gomina Seyi Makinde wa gbera papapa lanu ode to je pe o si si abewo si ibi to je pe awon omo na wa bi kan ti toju won leyin igba to kan ti dole mi won tan o sa bewo si won igba padi lo o tun koja lo si olu ile ise iko ajagjago elekeji ile iwo so je pe wa nbe bi pe abale si be yen ni ilu badan lanu ode wa je pe duro bi pe awon omo na ti n gba itoju won si toju won daada koda nkan kan ko mu won sugbon airo ka do lati ri pe ba wa ta ba ni ojo medi ni ogota to je pe lo ninu igbo na to je pe won tun kan lo si ileosan je pe won toju won gomina ipinle Ose Makinde ni pe tasiko ba to o tun loro to won so sugbon lowo lo bayi inu awon do aya won ko lori sele orire na oju we kini Sunday Tribune lati na ka laaro yi
1: lojo we kini the love the nation laaro to ni nibe ni awon ile ise ologun ti won ti so die ninu awon akitiyan ati ona to gba to je pe won fi ri awon omo na da sile won ni ti e ba mo won ṣalaye fun yin pe ṣe lawon ajinigbe yi lawon ti wa lori won ti pe ti pe ta won je kanikani mo lawon ti sise ewadi loloko ojokan won ni bi to mi pe awon wa ri awon se foro kan eleyi to ni se awon bi to won ti sise ewadi awon ji ri pe awon identify yen ni pe awon se idanimo awon to je bi awon ajinigbe yi ibi ti won dan si awon to n fun won ni oro ti e pe awon lo je agbode gbo awon gbogbo e lawon ti sise ewadi le lori won latari ni lawon fi wan to ise na lo lesese nibi de mi pe awon fi wa ri pe awon je awon to je bi won to je iya iyawo won ni iyawo won labi o ti won don ti tonjo somo nipa ise labi tonse won lawon si won to ati ni pe papa se lawon atemi sofo yi won ni won ti n gbiyanju ninu igbo to wa yi ni old Oyo National Park ti je ko tun wa link ti side ona to ma gba nu down Niger State ati Zamfara won ni won ti n gbiyanju lati gba aye isakoso are Jonathan won ti soju pe awon egbogbe won ati oga won ti won wa ninu atimole won fe fo atimole won jade won ni gbogbo ile na lawon sise le lori tepa won ti di gbogbo ibi ti e ko won ye ko le gba ti won le gba jade pe ton ti wa di won ton ba ri pe o pa la ba won ti segin bayi ko so na fun omo lawon na ba ju wole won so re nda ni pe o da o awon ti ju wole bo se pe gbogbo to le gba koja na won ologun ti di gbogbo ton se ni won monitor to fi je gbogbo ironi won to fi wa ni owo won bayi won ni pe ni bayi na won se sise na won se ku wonu igbo na to won fi ri je pe awon wa ko wo si fun ti won fi mu gbogbo ona opolopo won to je pe won pa ni won lo si o amọ opolopo won na ni pe owo awon agbofiro ti o te bayi je pe won wa ni odo won olopa won si ma tun yanju oro mi lori ile owo apa so si bayi o po won te ba fo no wo ire ro international la ro to ni he loju we carry e ri ti won salaye o te tun lo loju we mi gan mi to pade e ba pade ni be
0: loju we tun so le peru ga ma ara yi e gba fe ni pere ara to kan sara o won to sa si ijoba apapo le wa Nigeria papa julo so gba be tinubu gbogbo awon agbofiro jade le wa Nigeria jabujabu orile ni ile ise ologun tawo ji Nigeria ni awon jabujabu to funfun ni awon jabujabu to ju omi ni awon civil defense ni awon olopa kan ni gbogbo agbofinro patapata ẹgbẹ́ àtẹ̀jáde látọ̀gẹ́gẹ́ afẹ́nifẹ́ni ilẹ̀ yorùbá wọ́n ní àwọn ọmọ iléèwé tó lọ bí mọ́kàndínláàdọ́ta tí wọ́n sì lo ọjọ́ mẹ́ẹ̀ẹ́dínlọ́gọ́ta inú àhámọ́ nínú igbó pàápàá lọ níjọba àbí lórí ilé ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n nínú àwọn dùn ìròyìn ayọ̀ náà ní gẹ́gẹ́ àtẹ̀jáde látọ̀dọ̀ ọba ọládípọ̀ ọlá ìtàn ló ń kan sá pé orílẹ̀-èdè wa ìjọ òbí àtàlágbàtọ́ wọ pátápátá ìpè àkòrò kò ní jí ọmọ wa gbé pamọ́ kò ní jí bàbá àti ìyá kò ní jí agbé pamọ́ àti wọ àwọn ẹbí wa kò ní jí agbé pamọ́ ẹ̀yà wẹ́ dúró ẹ̀kú ṣẹ́ sunday tribune sunday telegraph ẹ̀nà kàlà rẹ̀ yìí.
1: nínú ọ̀rọ̀ yìí the punch tẹ́tẹ́ ìdára tò ní náà ni wọ́n ti ń sọ kí n kí àrọ̀ yẹn lẹ́yìn ibi tí a ti ń dunú sọ̀rọ̀ Yọ̀mídé òun náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n parọ́ wípé wọ́n jí èèyàn wọ́n jẹ àwọn gbé látàrí wípé wọ́n fẹ́ gba owó àṣé irọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ta ilé ọlọ́pàá tí wọ́n ta wọ́n lólobó ẹni tó jẹ́ alukoro fún ilé ọlọ́pàá náà Àbáyọ̀mí Jímọ̀ òun ló sọ ilé ìjáde nínú ní ọjọ́ láàrin ọ̀sẹ̀ yìí tó ti ṣàlàyé wípé lọ́jọ́ karùn-ún oṣù kẹjọ ọdọ àwà yìí ni abilékọ kan ìyábọ̀ ọ̀dà road náà pé ni wọ́n pe àwọn pé ọmọ àti jẹ́ èèyàn kan gbé ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n ọlọ́wọ́lé síkírù àti igbákejì rẹ̀ làwọn bá ti tẹ́gbọ́n mọ́ra pé irú ni òtún gbọdọ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ ondo tọ́wọ́n ṣe ń sára mọ́ gbogbo ètò ààbò nígbà tọ́wọ́n máa ṣe ìwádìí tọ́wọ́n máa bẹ̀rẹ̀ tọ́wọ́n tẹ́lẹ́mọ ìṣe ìwádìí bẹ́ẹ̀ lọ́rin pé irọ́ ni ọwọ́ bọ́dọ̀ àwọn láàmú àtẹ ìwé àtẹ̀yìnbọ̀ wọ́n rí pé irọ́ ni wọ́n fèèkì ẹ̀ ní báyìí wọ́n ti fọwọ́ ṣìkún mú wọn wọ́n sì wà láyọ̀ ọlọ́pàá báyìí tí wọ́n ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrọ̀ ọwọ́.
0: kókó
1: wọn rẹ in the punch lẹ́tùú láàárọ̀ tó ní.
0: kókó ní èlé sí ọgbọ́n ẹ̀rọ náà ló jẹ́ pé ó tẹ̀síwájú ròyìn tí ìjọba àbílẹ̀ oríire yìí ó kó gbogbo òwe èèyàn afọ́fọ́fọ́fọ́ náà ni torípé ròyìn oríire náà ni bá a ṣe tó rí bẹ́ẹ̀ náà lọ́jọ́ pé ó rí wọ́n ní ẹni tí ò lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rọ̀ olóògbé sí gíláàdì barista lọ́kọrin ní fuji ṣùgbọ́n ààyè ò gbà mí o wọ́n ní ẹgbẹ́ opc táàmù sí oba progress tọ́jọ́ pé olóògbé pẹ́ẹ́ fà ṣe ọlọ́jọ́ pé ó sì àgbékalẹ̀ pàápàá tó jẹ́ alámòjútó wàsíù afọlábí askari ìran náà gbé ṣùgbọ́n àṣà ìdákátà ọ fún ààrẹ lẹwọn ajé aṣọ agbára mẹ́ẹ̀ẹ́ tìlú àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbòjá ìrẹ̀lẹ̀ wa nàìjíríà jagunjagun ilẹ̀ ni o jagunjagun tó kún fún ni o tójú omi ni o àti àwọn ọlọ́pàá ni o àti àwọn fìjìláńtì gbogbo àwọn ẹ̀ṣọ́ ọ̀dàbò lẹ́gbẹ́ ṣiṣẹ́ takuntakun lórí àwọn ọmọ tó ṣe pé jí gbé wọ́n lè ṣe takuntakun lọ́jọ́ pé wọ́n ń ṣòro gẹ́gẹ́ àwọn ọkùnrin tí wọ́n fojú rí jù pẹ̀lú agbẹnusọ fún ti opc torúkọ rẹ̀ jẹ́ alàgbà lukman lásun kànmí ẹ̀lúkú ó ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà ẹ̀ náà gbìyànjú ààrẹ ilẹ̀ nàìjíríà ẹgbìyànjú gbogbo lọ́balọ́ba báyìí ọkọ̀ lu ẹgbìyànjú wọn agbófinró ẹgbìyànjú wọn lọ́dọ̀ tó pẹ́ tó ṣe tuntun rélé kọ́ torí òmíràn ni o wípé ìdáàbòlẹ̀ wa nàìjíríà ìpèkọ́ àjọ kan ni o àní rírú ẹ̀ mọ́ o òyìn jọmọ wa gbé pamọ́ o bí àwọn ẹgbẹ́ opc tó jẹ́ pé olóògbé fẹ́ fáṣeun jẹ́ pé wọ́n ṣe àgbékalẹ̀ ìtọ́jẹ́ pé ààrẹ ẹgbẹ́ wọn alàgbà wá sí àfọlábí askari fún sẹ́ńtọ́sá ìjọba àpapọ̀ àtàwọn agbófinró ní orílẹ̀-èdè wa nàìjíríà ni o.

ẹnu lọ́nà àdìkítà àjàkálẹ̀ àrùn ló máa ń fa ó máa ń dí àwọn kòtòrò dáminù ó sì máa ń ba àyíká jẹ́ torí náà àwọn òṣìṣẹ́ psp tí wọ́n máa ń fò tẹ̀lù nìkan ní ká ẹjẹ́ kan máa kóńdọ̀ sí yín ká ẹ̀ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ kó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní àpò ìpínlẹ̀ kódọ̀ tí lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com ó máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀ nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ psp pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@lomar.gov.ng ìkànnì àjọlò.

ìjọba ó ṣe pàtàkì láti ró ìdarí ní agbára pàápàá ní àkókò ìmọ̀ díjítà àti àyàyí èyí ni àkòrí ìdánilẹ́kọ̀ọ́ níbi iṣẹ́ ìṣèwéṣẹ́ ọlọ́dọọdún annual congress report ti the muslim congress tlc alábàdàn branch níbi tí professor ibrahim ọ̀rọ̀ àgbà alága alliance certification authority yóò ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ sunday 12th July 2026 ní alábàdàn central mosque ìmọ̀lẹ́ street mọ́ṣáláṣí bus stop alábàdàn lagos láàgbọ́n wa àárọ̀ olùsọ̀rọ̀

lórúkọ alákòóso tó ń ṣe ètò fún ètò ẹ̀kọ́, ìyẹn elder goodluck ugbochi

0: money, a share of his share in you. And whatever, you know what, no matter in the punch, but then I'll have to limit it. It's all right, but think you want to call me, you will not know you.
1: Ìpínlẹ̀ Bẹ́ẹ̀dì ló gbójú lọ jẹ́ pé àmọ́ olúlé Àbújá náà ò gbẹ́yìn ẹ bá wa níbẹ̀ ni ẹ̀lẹ́ yà wá sílẹ̀. Nígbà kúkú kò bàjẹ́ látọ̀ lọ sí abala okòwò kò gbọ́dọ̀ sí àwọ̀ kò gbọ́dọ̀ síjà àbẹ́ ìpàdé fàdà tó ń sàlà kọ́ ìgbà láàrin olùrajà àti olùtajà. Wọ́n ní kápọn sára sára wọn o, wọ́n ní bá àbá yàn yíra wọn. Ó dàbí alágbà tó yẹ pé ó bọ́lẹ̀ látàrí ara ìgànnà ni tó gbórí sókè tó gbórí sí sálẹ̀. Ìtì sọ ni pé bẹ́ẹ̀ yìí mo yíra wọn. Jẹ́jẹ́ mọ̀ pé ilé iṣẹ́ aṣọ́bodè lẹ́wọ̀ àjà ló ń pàṣámọ̀ rẹ tó jẹ́ ọ̀gá àgbà pátápátá Adéwálé Adéníyì ló jẹ́ kó dimọ̀ o. Ó náà bá gbà mú ni. Ó ní owó tó yẹ kó ti ń lọ sí àpò ìjọba. Ó láwọn tó tẹ̀síwájú rẹ̀ torí pé kó lè bá a máa pọ̀ sí. Wọ́n ní bójú bá kojú ọ̀rọ̀ àmọ́ àdùsọ́lù lẹ́wọ̀ Àbújá ló jẹ́ káàrí dájú ìwọ̀ wáyé nígbà tó jẹ́ kó ń tẹ́wọ́ gba àwọn alákòóso fún ilé iṣẹ́ kan Renaissance Africa Energy Limited lọ́rọ̀ sí gbẹ́yìí. Wọ́n ní àkókò kò bàjẹ́ èyí tó rúkọ rẹ̀ jẹ́ Midachin Mighty B tó jẹ́ kó ń gbà wọ́n lálejò pé ilé iṣẹ́ aṣọ́bodè lẹ́wọ̀ rẹ̀ jẹ́ àkọ́sọ́ ọ̀fíṣà ó ní wọ́n gbìyànjú. Ó wà ní gbẹ̀kẹ́ ní fọwọ́ títí gbà láwọn fọwọ́ tí ògiri pé ẹ fọwọ́ sọ́pọ̀ pẹ̀lú àwọn láti jẹ́ kókó owó tó yẹ pé owó orílẹ̀-èdè wa nàìjíríà àti táwọn náà tari síta gbogbo ẹ wọnú ara wọn láì jẹ́ pé a fi gbá kan bọ ọkàn nínú.
0: Nínú ayé ìròyìn The Punch láàárọ̀ àtọ̀ ní láì fi bá kan fọ̀kan nínú kí n mú òye lè ti àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ ní fásitì káàkiri pàápàá jùlọ ti Adékunlé Ajásin ní Àkùngbá ní Òǹdó ni wọ́n ti sọ láàárọ̀ àtọ̀ ni pé níbẹ̀ yìí báyìí ìyanṣẹ́lódì táwọn ń sọ ó ń lọ lọ́wọ́ kò dẹ̀ sí látàrí wípé ìyanṣẹ́lódì kò wọ́n náà púpọ̀ máa lọ ṣiṣẹ́ àbí káwọn ọmọ wà ní kánmá kẹ́kọ̀ọ́ wọ́n ní àmọ́ àìsàn owó oṣù àwọn òun ló fà á tó fi jẹ́ pé àwọn fi yan ìyanṣẹ́lódì náà wọ́n wá ní báwọn ṣe wá yàn lódì tí wọ́n ìjọba ọba ọrọ̀ kan fi ṣàdá lórí ẹ̀ káwọn jọ jókòó yí tábìlì kó sọ ọlọ́ṣẹ́ ṣe kó jẹ́ pé yóò mọ̀ tọ̀síwájú ṣọ́ọ̀tì ní nígbà kan báyìí eléyìí tí ìyanṣẹ́lódì náà ti yóò tẹnubẹ̀pọ̀ wọ́n sọ eléyìí níbi tí wọ́n ti lọ sí ilé ìjọba tó wà ní ìpínlẹ̀ Òǹdó ni wọ́n ti ṣàlàyé fún wọn wípé ìdí táwọn fi lọ fún ìyanṣẹ́lódì òun leléyìí a dẹ̀ ti wà lẹ́nu ẹ̀ ti pé kí wá ló dé kí ló ṣẹlẹ̀ jẹ́ pé ìjọba wa wọ ọ̀dọ̀ àwọn kí wọ́n tẹ̀ wo pé kí ló ṣẹlẹ̀ kan fi lè mọ àtúnṣe tí wọ́n máa ṣe sí ẹni tó jẹ́ akọ̀wé fún àjọ náà ní ìpínlẹ̀ Òǹdó yẹn ọ̀gbẹ́ni Bólú Oshòdì òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn níbi tó ti ń sọ wípé kò dùn mọ́ àwọn náà ní o pé káwọn ṣe ọ ní
2: mọ ẹjọ asu àti àjọ mi tọjọ pọpọ láti ọjọ kẹwa oṣù keje ọdún yìí ni àwọn ti tẹ pẹlẹ mọ wípé gbogbo àkọọlẹ eléyìí táwọn ti mẹnuba táwọn ti forí oko ṣọ ọdún lórí ẹ ní ọjọ kejìdínlọgbọn oṣù kẹrin ọdún yìí ló yẹ kí ó ti jẹ pé oko ti wà ní ìmúṣẹ táwọn ti mọ ṣọdẹ àmọ ni báwọn ṣe ń sọrọ yìí kò tí ì sí nǹkan tó jẹ bẹẹ ló fi jẹ pé ìyanṣẹlódì ọhún ó sì ń tẹ sọ bẹẹ àbájẹ ìwò dáadáa dábàá ṣe nǹkan tó yẹ kán ṣe ó ṣeé ṣe kó mọ tẹsíwájú àmọ wọn rẹ jọba pé kí wọn wọlé kọfí ṣàdá lórí ọrọ náà torí pé kò dájú àwọn ọmọ ṣe àwọn akẹkọọ bí wọn ṣe wà tún lè sí pé wọn gba ẹkọ eléyìí tó yẹ kí wọn gba inú mẹrin ìròyìn the punch láti láàárọ tòní ni ẹkúnrẹ ìròyìn náà wà.
1: ó kọrí ẹrọ sábẹ́ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú ká gba matasi díẹ̀ ká tó dá tọ́mi bá a bá ní kádàálẹ̀ ká tó sà bàjá tó sàn ní sàlàkọ́ ẹ kò kéré kọlẹ̀ kò ní agijo èyàn tó pé gàjàlè ló sọ parí nǹkan fìrí bá a bá rí ni dandan ni ká sọ parí rí èyàn àjànà kó wọn ti ń yàdá ká ló jẹ yagada lójú ẹ tó bá jẹ ti ìlú yìí lédè rẹ jùlọ sí fọwọ́ sẹ́yìn o ọ̀gá lọ̀gọ́ máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ lọ́sẹ̀ ń pè àṣàkèsí láàrúgbọ́ àgùntó tàdímẹ́rin àgbàrá lọ́lọ́ bó wá ní ìpínlẹ̀ àbí mẹ́rìndínlógójì bí bọ́ ń dẹ̀ fẹ̀lẹ́ náà jẹ́ àbá mú ogún ìpínlẹ̀ náà àìsàn kan jù à kí ni aago wí báyìí aago méje ku ìṣẹ́jú mẹ́tàdínlógún
2: abẹ́ẹ̀kọ́
1: ni ó ti máa yí ọ àti mábọjọ ti pẹ bàbá aláàgọ lọ bá
2: kàkọ bàbá aláàgọ náà ni ẹ lọ́gẹ̀ẹ́ ni mo rò
1: tó wọn ká ní fọ́mà táǹkì pàlà wọn nílùú alápọ̀ mẹ́rin ní ìwé girama ìyẹn là ń bá yín sọ ọdún lọ́la ní kan onígbòǹgbò níbi tá a wá wà yìí o táwọn gbóhùn yẹn wá tèbò tèbò ọ gbọdọ kọjá lójú ọba kọ ọmọ kẹ ọba lábẹ́ ọba adéyẹmí olúwa ṣẹ́gun olúwa tóyìn àjàsá láti dé wàásù ẹ̀tọ́ nígbòbò káfọ̀tà babaláma má lè jara wa ni. ni wọn tó fi kọ́bù rí òyìn kan o níwọ̀n ìgbàdúgbà gbólégbá tó náà ń gbóná fẹlifẹli torí pé òyìn wa alálàfibọ̀ ni o ìjọba ìpínlẹ̀ èkó wọn bá gbà mí o wọn lẹni tó gẹ́sẹ̀ lọ́wọ́ láǹkí àìkí mo gẹ́sẹ̀ rí o yóò ti máa yéèyàn ìjọba ìpínlẹ̀ èkó ni bá bá dọ́jọ́ ìrìn àjò ìgbafẹ́ ìgbélárugẹ àṣà ṣe ilẹ̀ wa nàìjíríà torí tẹnitẹni àkísà ń tàtàn ọmọ tó bá sọ nínú wọn ló ṣàpòyàkọ àtúntò gbòòrò bá ọrọ̀ ajé ní ìpínlẹ̀ èkó wọn ní gbogbo ètò ló ti wà ní sẹpẹsẹpẹ tí ọjọ́ mẹ́ta lọ́jọ́ pé àwọn fi ṣe o tẹ́sí pé ní eré ìje sí ọjọ́ iwájú táwọn sì oṣù kẹsàn sí ọjọ kẹtàlá oṣù kẹsàn ọdún 2026 ẹni tí ó gbapò kínní ẹni tí ó gbapò kejì ẹni tí ó gbapò kẹta lẹyìn ipò kínní ipò kejì kan gba ta fàṣíyà ipò tó bá wà lẹbẹ.
2: kò
1: máa mú un olóde ní máa ń rí pípì alẹ́ yẹn ní
2: ìlú
1: olóde ní máa ń rí pípì yóò ti wá yẹn ní. ẹ̀rọ aláṣẹ làwọn ògoro mi ní sàṣà kìnnà wọn ní olóde ní máa ń rí pípì kíláàsì kí wà lọ́dọ̀ tẹ
2: ọ̀rọ̀ tí àwọn ọ̀lẹ́rìí pòṣónú àtàwọn entertainers lórílẹ̀‐èdè yìí níbi tí ìyàwó ààrẹ orílẹ̀‐èdè yìí first lady olóyèbí tinubu ti ń sọ lọ́nà òde yìí tí wọ́n rọ gbogbo àwọn tó jẹ́ kọrinkọrin àtàwọn ntaka tùfé àti gbogbo àwọn bíi gbọ́mọ abọ́nàbọ̀ davido àti àṣàpẹ́ pé ẹ gbìyànjú ẹ dá ẹ ṣàgbékalẹ̀ foundation kan tó yẹ pé yóò máa ṣe àánú fún àwọn èèyàn bí ẹ ṣe lówó tẹ ẹ ṣe lọ́lá tẹ ẹ ní ipò ẹ jẹ́ fi ipò yín àti ọlọ́run ẹ fi ran ìjọba lọ́wọ́ láti tún orílẹ̀-èdè yìí torí pé ìjọba nìkan bẹ́ẹ̀ wọ́n ní kò lè dáṣẹ́ náà ṣe àti pé pàápàá ní gbogbo orílẹ̀-èdè káàkiri àgbà ńlá yé ni pé àwọn tó jẹ́ entertainer bíi ti ìrẹ̀tọ́ ń kọrin tí wọ́n ṣe eré orítàgbé ni wọ́n máa ń fi nǹkan owó tán ní tí wọ́n máa fi ran ìlú wọn lọ́wọ́ wọ́n ní nídìí èyí ẹ jọ̀wọ́ ara ẹ̀yin náà gbogbo ọ̀nà tẹ́ ẹ fi náná tọ́lọ́run ti kẹ́ yín ẹ jọ̀ọ́ ìkẹ́yìn náà ẹ jẹ́ kó rìflẹ́ẹ̀tì bá àti ẹlẹ́ẹ̀bó lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá nípa òsí gbígbé ètò wọn ètò àkànṣe lọ́lọ́kọ̀ ìjọkọ̀ sílẹ̀ tí yóò ṣe àǹfààní fún torítorí tẹlẹ́mù ọmọ orílẹ̀-èdè yìí ẹni tó gbé ọ̀rọ̀ náà jáde òun náà ni alukoro fún ààrẹ ìyàwó ààrẹ ìyẹn bùsọ́lá púpọ̀ yìí tó sọ wípé níbi ètò kan lélẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ kogi ètò náà tí wọ́n pè ní central national community food bank ní ìlú lọ́kọjà náà níbẹ̀ náà ni wọ́n ti ń ṣe lálàyé pé ó ṣe pàtàkì pé àwọn tí wọ́n ń kọrin tí wọ́n ń ṣe orí ìtàgé ọgbọ́n ọ̀nà tí ẹ fi ní nǹkan pàápàá jùlọ gbogbo àwọn tí ìjọba ń ṣe èyí ìjọba náà yẹ kó ṣe iṣẹ́ wọn á ní àmọ́ wọn ní apá ọgbọ́n ọwọ́ kan báyìí kò gbẹ́rù dórí o ká fọwọ́ wẹwọ́ òun náà ni ọwọ́ fi ń mọ́

Allez,

0: pásítọ̀ àtọ̀ǹtà wọn mọ́ nítorí ṣe láàpù tí yẹn gbọ́dọ̀ wà ókè káwọn aláìlẹ̀ wọn lé kọ́ lè gbádùn wa dáadáa ó ta bẹ́ẹ̀. kókó inú wẹ̀rọ yìí inú wẹ̀rọ yìí the nation tó jáde láàárọ̀ tòní kí n tún padà lọ síbi ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n dá padà sílé ńlá náà níbi tí àwọn tó ṣe ń sọ̀rọ̀ ní àárọ̀ tòní ẹni tó jẹ́ olùbàdàn Oyèbáńjì àti Kéké Mèké ni wọ́n ti sọ láàárọ̀ tòní pé àwọn gbóríyìn àwọn gbósùbà sàdákàtà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ara pátápátá tí wọ́n parapọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ náà torí pé ó jẹ́ ohun tó wú àwọn lórí lọ́pọ̀lọpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn ti wà nínú fò àyàfo pé àwọn ọmọdé yìí ládùúgbò bọ́jọ́ ìdíje ń lọ bá àlọ́jẹ́ ìfẹ́ wọlé ṣùgbọ́n ó jẹ́ ohun tó pẹ̀rí pẹ́jọ́ dẹ̀ ní pẹ̀kẹ́ àwọn lánàá pé wọn kó wọn wálé níbẹ̀ náà olùbàdàn ti ń gbóríyìn fún ààrẹ Ahmed Tinubu àti àwọn ẹlẹ́tọ̀ bọ̀ pé ẹ kú iṣẹ́ takuntakun wọ́n ní pé ṣe ẹ̀rí báyìí wípé àwọn ẹlẹ́tọ̀ àbò wa wọ́n ṣiṣẹ́ takuntakun tẹ́ ẹ bá ti fún wọn láàyè tàbí tẹ́ ẹ fún wọn ní information tí wọ́n ní wọ́n tọ́ dáadáa tó fi jẹ́ pé òun náà yóò ṣe é ṣe wọ́n gbóríyìn lára tí wọ́n sì dúpẹ́ tó nínú àwọn dùn pé ohun ayọ̀ ìròyìn ayọ̀ leléyìí táwọn gbọ́ pé àtàlóyè báyìí ọkàn àwọn balẹ̀ ni pé ọlọ́run ò ṣe wo àtàwọn ọmọ àtàwọn olùkọ́ gbogbo wọn ti padà sílé báyìí ọmọ ni pé ẹ bá ṣe ń dunnú lórí àwọn tí wọ́n padà dé wọ́n ní ká tún máa rántí àwọn tó jẹ́ pé látàrí ìṣẹ̀lẹ̀ náà wọn bá àlọ́kọ́lá òǹjọ́ kó bá wa rọ àwọn òbí wọn àtàwọn ẹbí wọn kó rọ̀ wọ́n lójú inú wẹ́rọ yìí the nation láàárọ̀ yìí ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ti ń kí àjọba ìjọba àpapọ̀ àtàwọn ẹlẹ́ṣọ̀ọ́ àbò.
1: lọ́jọ́ kìnnìṣẹ́rẹ́ ti fún un láàárọ̀ ẹ̀bùn wa pẹ̀lú ẹ̀fà òsì à lọ́jọ́ kẹ́bìrò tó kọjá lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ kò sí nǹkan tó dàbí ìdùnnú lórí àṣeyọrí fún àwọn agbófinró wa pàápàá jọ níjọba àbílẹ̀ oríire fún àwọn ọmọ iléèwé mọ́kàndínláàádọ́ta tí mo gbà bíi mọ́kàndínlógójì ni tọ́jà pé ẹtí pé wọn tí wọ́n sì dóòlà ẹ̀mí wọn ní kòpẹ́kòpẹ́ wọn kan sára sí àwọn agbófinró ilẹ̀ wa nàìjíríà kódà alákòóso fún ìtẹ̀kọ́lẹ̀ wa nàìjíríà dr tuji alausa òun náà kan sára láìgbàgbé gómìnà ìpínlẹ̀ èkó bájílé sanwó bọ́ra kìkì sẹ́ àná kan sára ó ti mẹ́rù bọ olùbàdàn tìlú ìbàdàn wa àdìrẹ́kọ́ ọba rasidade wọ̀lú ládọjà láìgbàgbé aláàfin tìlú ọ̀yọ́ ọba bímbọ́lá ọ̀wádé òun náà kan sára ó ní asojú làmẹ́ tinubu ó ní iṣẹ́ tàtàkùn ni wọ́n ṣe ó ní kò tí ì pẹ́ láàrin ọjọ́ kejì síra wọn tọ́jà pé ó ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàlọ́gà fún ẹ̀sọ́dábólẹ̀ wa nàìjíríà olùgbìyàn ti tún àwọn ọmọ ìlẹ́ náà rí ó nínú àwọn dùn lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn òbí àtàlágbàtọ́ náà ó ní ìyàdúà yín ìwúre yín lọ́jọ́ pé ó fa àṣeyọrí ó ní àwọn baálé ọkọ̀ làwọn àjọ lọ́balọ́ba ó nínú àwọn dùn sanáà pé gbogbo òwúre wọn lọ́jọ́ pé ọlọ́ọ̀ba tẹ́wọ́ gbà wọn wá kan sára sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ sèyí mákindé gsm náà tó náà dákẹ́ olùgbò pátápátá lọ́jọ́ pé àṣìṣe rà bí gbogbo ìròyìn ṣe lọ lórí sunday tribune sunday telegraph láàárọ̀ yìí torí pé ròyìn oríire ni.
0: bẹ̀rẹ̀ ò bá kọ́ra ìròyìn rẹ̀ náà ṣì ń tẹ̀síwájú níbi tí ẹni tó jẹ́ òǹdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú accord party fún ti ètò ìdìbò 2027 tó ń bọ̀ lọ́nà yẹn dókítà gbẹ̀ngà ọ̀làwípọ̀ hashim àti ọba alayé ti ìwọ́land ọba abdulrasheed adéwálé àkànbí làwọn náà ti palùpọ̀ láàárọ̀ yìí sọ wípé inú wa dùn mí lórí ikọ̀ àrùtẹ̀ ìwọlé tó.
2: ọ̀rọ̀
0: inú wa dùn pé ikọ̀ báyìí ṣe torí pé àwọn gẹ́gẹ́ bí òbí ẹlẹ́rọ ara àwọn tí wọ́n pa kí ló lè ṣẹlẹ̀ sáwọn ọmọdé yìí wọ́n ní àmọ́ àwọn elétò ààbò wọn àrùjọ wọn fi dáwọn lójú wọn ti àfihàn yìí pé àwọn tá àwọn kàtọ̀ láti ṣiṣẹ́ àwọn wọn kọ́ lọ pé ọ̀ràn jọ yàwó ní kó má lè gbẹ́dì yẹ wọ́n ní pé àwọn rí pé iṣẹ́ takun láti náà ṣe wọ́n ní ìdí ìlànà fi sọ pé ká bá fún àwọn elétò ààbò ní àtìlẹyìn tó péye iṣẹ́ irinṣẹ́ tó yẹ kó fi ṣiṣẹ́ àti kóríyá tó pọ̀ ó ní wọ́n ṣiṣẹ́ àwọn bó ti tọ̀ àti bó ṣe jẹ ó nírú ẹ̀ ní àpẹẹrẹ ilé tó ṣẹlẹ̀ tó yẹ pé àwọn elétò ààbò àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n lè parapọ̀ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí níṣẹ̀lẹ̀ nípele ìpele tó fi jẹ́ pé ó wá di ọjọ́ tó mú ogun wọn gan tó ti káàkiri gbogbo táwọn ẹni wà ó ní nǹkan tá à ń sọ nílé pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọn mọṣẹ́ wọn torí wọn akọ́ṣẹ́ mọṣẹ́ ni wọn ó ní ṣùgbọ́n tó bá sí àwùjọ tó lálàáfíà àbí irinṣẹ́ tó kájú ẹ̀ láti ṣiṣẹ́ ó ṣeé ṣe kọ́ wọ́n lè rí lóyè sí báyìí wá ó ní ìdí èyí wọ́n rọ ìjọba àpapọ̀ báwọn ṣe ń kí wọn làwọn rọ̀ wọ́n pé ẹ gbogbo nǹkan tó bá nílò kọ́ fún àwọn elétò ààbò láti ṣiṣẹ́ dáadáa láti dóòlà ẹ̀mí àwọn láti dáàbò bo orílẹ̀-èdè kí wọ́n gbìyànjú kọ́ má tẹ̀sí lórí ẹ̀ kó túbọ̀ máa tẹ̀ síwájú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun lọ́sọ̀ bí tó ti ń dúpẹ́ tó sì ń kí gbogbo wa pé a kú oríire bákan náà lọ́wọ́ kí àwọn tó yẹ pé ọ̀yàn wọn ò padà ṣe pé bí olùkọ́ tí wọ́n ti tán pàdánù ẹ̀mí wọn bẹ̀ wọ́n ni pé ẹ jẹ́ kí gbogbo ẹ̀kọ́ kàfi sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tí ó ń yanjú eléyìí abáwọn yanjú gbogbo òkè ìṣòro tó kù lórílẹ̀-èdè yìí náà wẹ́ẹ̀rọ in the nation ni wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ láàárọ̀
1: lọ́jọ́ bíi sunday telegraph láàárọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà sèyí mákindé wọ́n wò lọ́tọ̀ ló sì pé ebi ń pa mí ọlọ́sẹ̀ ń kò ló ń gbà tá a bá ti wẹ̀ níbo láti fẹ́ wẹ̀ ta ẹgbẹ̀lẹ́mu kó jẹ́ la gbọ́ pé wọ́n tari síta ọ̀ fún military base lẹ́tọ̀ jagunjagun lẹ wa nàìjíríà tọ́ pé wọ́n fi kalẹ̀ sí ìkòyí ilé ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tí gómìnà balẹ̀ síbẹ̀ ó ní bẹ́ẹ̀ bàgbàgbé ajá tó ilé ẹ̀kú tó bọ̀ ká
2: ki to ku ewu ah pele mo lori de wa Nigeria won mo wa tan ko lo sinu ogbo kijikiji ati awon olupo ko to pe wa do le mi won olo ye ke awon jajagule wa je gbe se irada pe ko mo wa fun won apo rice tutu to je pe rice to je ko loko ko to pe won yo be abi blend ti ko to pe won mo bu won ta se bisi e wa lo je be ati egbele ko apo gari koda epo pupa epo ro pupa lo je ko ta ati nkan ta won jajagule wa je zo tun mo mu koda won to ta ri ni fun won bottle water ni o mi nora bottle water pa do mi nora won to ta le se bu e lo je pe gomina ipilo se ma kide to ko lo sibe pe eh eya gofuru e gbodo ma gbadun bi anu salaga ni e gbodo ma gbadun ile re adete ni oju we kini sunday tribune sunday telegraph e ri balance ati seji ro ni ka be la ro
0: ni no wa di pa lo do we ka pa iwe na tin ki ala ni pa ti oro nje ni o ni ipile flex ni mo lo ni bi ti won tin so awon ti won ko won se owo elede ni won so pe ah e je ki pa ke si ijoba si o pe because awon ta won se owo elede won ni pe ni bayi iba kan ti jade yen to pe ni African swine fever ti je pe o po lara awon elede ni ipile ohun won na won pa ke si ijoba si le tori pe ko le mo bi won se ma se akin egbegbe si akin lori eto abu won ni pe arun na iyen iba na to se awon elede ni pe opolopo elede awon lo je pe arun na ti gba emi won on pe ni bi to ti te rest on jade eni ti o je en to se akoso eto ohun iyen Joseph Yonpa o na lo pa iwe si gomina ipile ohun ni plate na iyen Caleb Mukwan o daraye fun won pe anika je pe mo nkan be la nkoju ninu ipile ipile plateau latari awon eto nkan ogbin eleyi ti awon kan osin tan sin papa julo elede pe iba kan wa tan sin yo African swine fever lo pe to n ba won ede awon elede na to n ba won fira to je pe opolopo elede awon lo ti ku ati pe papa bo won se wa awon ti ti opolopo ibi tawon ti n sise awon ti ti pa to je pe ki iba na o ma tun ma tan ka

0: ṣí o nítorí ètò ìlera ó ṣe pàtàkì fún tòlórí tẹlẹmù ọmọ orílẹ̀-èdè iná wẹ́ ìròyìn the punch lójú ìwé kẹfà ìròyìn nù ni wọ́n ti ń sọ láàárọ̀ tún ní.
1: ó kọ orí ilẹ̀ sábàbà náà lọ́jọ́ pọ́ńtẹ́ ṣáájú sọ́kọ́ tó máa tún yàgbà ń sọ́dọ̀ ká tún kọjá lọ sí ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ ògbómọ̀júgun bí tí wọ́n ti fi tẹmúrẹ́ di ẹ́ tí wọ́n fi tá àgùntàn jẹ ká mo ní mo fẹ́ wá fẹ́yàwó lọ́dọ̀ wọn kí n gẹ̀ẹ́sì wá wọ́n ní bí n bá gẹ̀ẹ́sì brown wà wípé ó lè nìyí àwọn òfin àbẹ̀ẹ́sì funfun níbo ní ti àrẹ́sì funfun dá fún ọ̀sẹ̀lẹ̀ ní olóò ògbómọ̀ṣọ́ olóòrò ta rò pó ti kúrò kò tí ì kúrò bò olóòrò pfipc wípé ẹ tó jẹ́ bàbá adéníyì matthew adéyẹmí ìyẹn pa adéníyì adétúnjì tó jẹ́ kódùmọ̀ onílẹ́nu kò pẹ́ pẹ́ nílé iṣẹ́ àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà wọ́n sàbẹ̀wò sí ilé àwọn tó wà ní ìlú ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n sì débẹ̀ wọ́n ní wọ́n ń béèrè ọmọ àwọn ọmọọba adéyẹmí pé tó bá sì wálé láàrin ẹgbẹ́ méjì sí ìjọ mẹ́ta wípé ó tún ti padà sí orí ilẹ̀ àbújá bó ló ti ń ṣiṣẹ́ olóhùn sáà pé bàbá lóhùn sáà dápadà fún ẹ̀yìn ọlọ́pàá wọ́n sàn sí pẹ̀lú ìjọba àpapọ̀ ni wọ́n ságbọ́lé túútú òun ò rí nǹkan kan dẹ̀ o bó ṣe ń bá àwọn akùnrin sọ̀rọ̀ lánàá òde yìí pé àwọn ọlọ́pàá wá sílé àwọn nílùú ògbómọ̀ṣọ́ o tí wọ́n sì ń béèrè ọmọ àwọn tó ń sọ pé kò sí nílé o ojú ìwé kìíní sunday tribune ẹ̀ ti ẹ̀ náà kà láàárọ̀ kódà bàbá ní fóònù òun ó ní wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n sì sí rẹ̀ àbí òye náà nìsín ó ní wọ́n gbẹ́sẹ̀ lé o adéyẹmí fada ló ń pe àkíyèsí báyìí sunday tribune sunday telegraph ẹ̀ ti ẹ̀ náà kà wípé ọ̀rọ̀
0: kọkànlélógún ni wọn ti gbé síbẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ń ṣe akitiyan báyìí láti rí wípé àwọn ṣíṣọ lójú àwọn ètò kan eléyìí tí ó mú kí ìtọ́jú àti ìwòsàn ti àrùn jẹjẹrẹ kó rọrùn fún àwọn èèyàn lórílẹ̀-èdè yìí ìjọba àpapọ̀ ń sọ eléyìí wọ́n ní pé àkọ́kọ́ àwọn yóò gbìyànjú tó yẹ pé owó rọ̀gùrọ̀gùn tó tún pọ̀ tó lé sí ìtọ́ wọn sọ tẹ́lẹ̀ àwọn yóò kó sórí ètò ìlera pàápàá nípa ti jẹjẹrẹ bákan náà àwọn yóò tún gbìyànjú yóò fi ààyè lẹ̀ pé àwọn tí wọ́n ń jẹ́ apò oògùn lórílẹ̀-èdè yìí wọ́n máa po oògùn tó jẹ́ pé lórí ọ̀dọ̀ wa ń bíbà tí wọ́n fi máa ṣe ìtọ́jú jẹjẹrẹ náà bákan náà làwọn tún yí dájú pé àwọn tún sì kówó lé àwọn àjọ àti iléeṣẹ́ tí wọ́n ń ṣe ètò iṣẹ́ ìwádìí lórí ètò ìlera pàápàá lójú ọ̀dọ̀ tilẹ̀ rí pé wọ́n ṣe àgbélárugẹ àti ọ̀nà tó jẹ́ pé yóò mú kí ètò jẹjẹrẹ yẹn àìsàn jẹjẹrẹ tó jẹ́ pé wọ́n mọ ohun tó fà á wọ́n mọ tírítímẹ́ǹtì tí wọ́n máa fún bákan náà ni wọ́n jẹ́ kí wọ́n láǹfààní jẹ́ pé owó táwọn tó ní àìsàn jẹjẹrẹ bá ní owó tán máa fi ṣètọ́jú ara wọn kò ní pọ̀ rárá ẹni tó jẹ́ adarí fún àjọ tó ń pè ní National Institute for Cancer Research and Treatment ìyẹn ọ̀jọ̀gbọ́n Usman Aliyu òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nílùú Abuja níbi tí wọ́n ti ń ṣe àpérò kan tí wọ́n pè ní Clinical Oncology Africa 2026 Conference níbẹ̀ ló ti ń sọ wípé ìjọba àpapọ̀ ti ṣetán láti rí dájú pé a ó fún àwọn tí wọ́n ń po oògùn láǹfààní ní ààyè tó dára ní atmosphere tó wà òkè fún wọn láti sọ pé kí ni o àwọn náà yóò ronú wọn ò gbé ọgbọ́n ọnù kalẹ̀ pé àwọn kọ́kọ́ ti lọ bọ́yìí oògùn báyìí báyìí àwọn nǹkan wo ló wà èròjẹ́ olúwa lóríwa tá a lè papọ̀ tó jẹ́ pé yóò wà fún ìtọ́jú àrùn àìsàn jẹjẹrẹ nítorí pé ó ṣe pàtàkì lórí owó táwọn èèyàn ná tó fi ń rà látòkè òkò tó ń ná sí ó pọ̀ ìjọba ti wọ́wọ́ ṣàfihàn ọ̀rọ̀ yìí pé àwọn fẹ́ mú kí àti ètò oògùn ni o àti owó sísan kó má pọ̀ ju nǹkan tí àwọn tó bá ní àìsàn jẹjẹrẹ yìí kó má pọ̀ ju nǹkan tí wọ́n lè san lọ eléyìí náà sọ níbi àpérò ọ̀hún tó fi ní gbogbo eléyìí kò sí látàrí àwọn ìlànà pàápàá eléyìí tí ìjọba gbé kalẹ̀ lẹ́ka ètò ìlera láti lè rí dájú pé wọ́n ṣe ìtótó àti tó yẹ fún ọmọ orílẹ̀-èdè yìí lábẹ́ àjọ náà tí wọ́n pè ní National Cancer Health Fund wọ́n náà wọ́n ṣàgbékalẹ̀ yìí láti ṣe àtìlẹ́yìn tó gbọ́pọn fún àwọn tí wọ́n ní àìsàn ọ̀hún àti pé wọ́n lè rí owó tí kò wọ́n láti fi tọ́jú ara wọn kí ẹ̀mí wọn má bàa jábọ́ nípa ti àìsàn jẹjẹrẹ yìí inú ìwé ìròyìn the punch ló ti ṣàyàrò yìí láàárọ̀ tún ní.
1: lọ́jọ́ kìíní sunday tribune láàárọ̀ sunday telegraph náà gbéròyìn àwọn ọlọ́pàá wọn ń ṣiṣẹ́ o bí wọ́n bá ṣe dáadáa ẹja kan sára sí wọn ká sì gbósùbà sàdákátà ká gbé fún wọn bó bá túkù díẹ̀ káàtó ká tó bàrán níwọ̀ torí pé ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú látó fi kọjá lọ sí ìpínlẹ̀ benue o wọn ní mọ́ ṣe lógun mọ́mọ́ bẹ́ẹ̀ dàbá yán lẹ́dà àwọn abẹ́nu máa yọ́ ní í ṣe ó pàdé àgbàlá náà ní ọkọ̀ ọlọ́gbọ́n ọmọ bí wọ́n ṣe kó tó di pé ó dàgbà wọ́n ní wọ́n ti mú bàbá àgbàlagbà kan tó rúkọ jẹ́ sylvester anjúyè bí ló ṣe gbé láàárọ̀ yìí wọ́n tún mú àwọn olóyè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n tún mú àwọn méjì tá a bá rò papọ̀ 4+2+1 ọjẹ́ 7 mathematician olùyege ló ń bá ka kókó ilé iṣẹ́ àjọ ọlọ́pàá lẹ́rìí àṣẹ kòdìmọ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu kò pẹ́ kò pẹ́ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ mi yéti alabida association of nigeria magbana alhaji adorisiku muhammed tọ́jẹ́ pé ó ń bọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jẹ́ pé lọ sí ìpàdé kan ní agbègbè tán pè ní okuku ní ìjọba abilẹ̀ otupo wọ́n ní wọ́n sì pa wọ́n nípa ìfọwọ́sowọ́sọ alukoro ọlọ́pàá tó kúrò níbẹ̀ ló jẹ́ kódùn dsp ọlọ́pàá udeme edes ló jẹ́ kógbọ́n sọ́wọ́ iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ó ní àti mú wọn ẹgbẹ́ àtẹ̀jáde láti iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ benue wọn ní ìyẹn nìkan kọ́ wọn náà tún mú àwọn afurasí méje ọ̀tọ̀ọ̀tọ̀ lórí pé wọ́n fẹ̀sùn kàn wọ́n pé wọ́n pa bàbá ẹ̀ nípa

0: kọ́ra ọ̀nà jẹ́ ẹ̀rọ ayélujára náà kò mú kó bàjẹ́ àti ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ lágbègbè àbí nínú ẹgbẹ́ nílé ìjọsẹ̀ lẹ́sìn kan lẹ́sìn mùsùlùmí ni fún òdì kan tàbí èkejì bí ìpèníjà bá wá dojú kan téèyàn ń rọ́ sùn tó wúrò sí tómi wá lé lójú èèyàn ta ló wà gbá sí ni ọ̀nà àbáyọ àti kí ni ìrírí lájẹ pé yóò fi bọ nínú àsìkò ìtorí pé tibi tire náà lọjọ pé àdá ilé ayé pàápàá online investment náà
1: àwọn wípé ọmọ ìfà kówó sínú ìwò ká fi ṣòwò ní online kọ́ pé akànkọ́ lọ fi sọdẹ bá ti léèbù ó di máa
0: olùlànà
1: olùlànà
0: bó ni yóò ṣe máa
1: bó ni yóò ṣe ṣe jẹ pé a fi gbárùkù tẹni jẹ pé ìbànújẹ yẹn ò ní débi pé yóò fa ìjàmbá sí àgọ ara rẹ àbí láti bí ó ṣe ń ṣe àbí pàápàá ṣó ti ṣẹlẹ ibo nǹkan gbà tínú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí yín rí kí ni ọ̀nà àbá ọmọ yẹn náà fi lè kọ́ ẹ̀kọ́ ni yóò ṣe ṣe jẹ́ pé a fi gbárùkù tẹni jẹ́ pé ìbànújẹ yẹn ò ní pọ̀ débi pé yóò fa ìjàmbá sí àgọ ara rẹ àbí láti bí ó ṣe ń ṣe àbí ẹ̀yin pàápàá ṣó ti ṣẹlẹ ibo nǹkan gbà tínú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí yín rí kí ni ọ̀nà àbáyọ tẹ ọmọ yẹn náà fi lè kọ́ ẹ̀kọ́ ni o wọn wo bá a ṣe máa ṣe.
0: torí ẹni ìjọba nípínlẹ̀ lọ́kọ̀ rẹ̀ ẹja mọ̀ rí yín láàárọ̀ ojú òpó lọ́dọ̀ tí o.
1: 0814-299-4814
0: tàbí 0816-91-398-68

0: lójú òpó wa. Hello baba wa.
1: Hello.
0: Orúkọ yín o.
1: Orúkọ tèmi ni Ọjẹ́dọ́kọ Suleiman. Àlẹ́ Ọ̀tẹ́sẹ́mi bàbá àgànà.
0: Láti
1: bò. Bàbá òkè ògùn látàbòrò.
0: Àbòrò ọ̀rọ̀ àgbọ̀n yín.
1: Ẹ̀rù bọ̀rọ̀ náà kẹnu.
0: Ó kẹnu bẹ́ẹ̀ ni.
1: Ọ̀rọ̀ ni wù.
0: Kọ́gbà fọlọ́ mi ni
1: o. Kọ́gbà
0: fọlọ́ ẹsẹ̀ àmì àṣẹ àṣẹ ẹsẹ̀ gàmù àlókè ọ̀nà
2: ọ̀nà ọ̀nà ọ̀nà ẹsẹ̀ ọ̀sà àgbọ̀ ìsà àmì ìsà
0: ẹsẹ̀ mi tuntun wọlé
2: ẹwọ mẹ́ẹ̀ ẹmú bẹ́ẹ̀
0: ọ̀nà tí wọ́n yọ ká máa mọ̀ ní ètò tí wọ́n lórí báyìí 08169136 gbogbo àwọn tó ń tẹ̀wà lágọ́ ni pé ká gbà fọ́lọ́ náà ní sinmi àìgbà fọ́lọ́run ìyọ́nà ni o àìgbà fọ́lọ́run gbogbo bálùkù déètì ní gbogbo ẹ̀ ká gbà fọ́lọ́run ní sinmi. Ẹ yáda wọlé ẹni kọ́ àlójú òpó yìí.
2: Ẹ̀lọ́ ọkọ̀ ojúmọ̀ ẹ̀ka àbọ̀ sí Bond FM.
3: Àlọ́ àpò ojúmọ̀ rẹ o.
2: Ojúmọ̀ rẹ sà ojú orúkọ yín bí tẹ́tí ń pè wá sà.
3: Okay.
0: Àwọn kan gbọ́ aláìbẹ̀rẹ̀ náà
2: lọ́kọ̀ ìgbọ̀n
0: atẹ́kùn ó máa ń fẹ́
2: ńdà òkùtù sọ́nà gbọ́ ọ̀dàdà nídà ìdọ̀pẹ̀ mú náà wọ́n ń gbọ́ wa 070 okay wọ́n ti fọwọ́ lù
0: ká lọ agbálọgbọ́bọ̀
2: òun náà ni wọ́n sọ bí wọ́n ṣe pè wọlé agbálọgbọ́bọ̀ ni wọ́n ní ká gbà ohun tó bá ti ṣẹlẹ̀ ká gbà ní kádàrà ọ̀nà ẹni tí ò bá gba kádàrà yóò gba kodò wọ́n ní náà ní láyé wáyé náà ilé ìrọ̀jù ọ̀dọ̀ ọlọ́run gbogbo nǹkan ti wá ọ̀dọ̀ náà ni ó sì padà
0: gbogbo àwọn àkólọ tó lọ
2: ọlọ́run ló dá
0: padà ṣùgbọ́n ká náà rọra ṣe jẹ́jẹ́ o ẹ mọ́ fa
2: ọlọ́run mi ò tó wọ́n á fi gọ̀ǹgọ̀
0: fún wa ní tẹ̀lọ́run náà náà ṣe pàtàkì olóòtú wa lẹ́ẹ̀kan sí frank ọlọ́nsọlá a sì dúpẹ́ lọ́wọ́ ọ̀túnba abiodun ìlú gbàjú bí wàá lè ṣe ẹ̀yẹ kó àkíyèsí wọ́n wá balàdé àkọsílẹ̀ fún káyà àjẹsà wọn ni alūkkóró ni yín o alūkkóró ètò ni yín o tèmi ìpínlẹ̀ akéde ètò gbọ́ ẹ máa jẹ́ ọkọ méjèèjì papọ̀ ẹ̀dín abáyọ̀lé àkú ìsinmi tòní ẹ ṣe.
2: sẹ́ńtẹ̀lẹ̀ sí wa fauzia sàlàkọ́sán lórúkọ tèmi.
0: marubi ológe náà lórúkọ tèmi jẹ́ ẹ̀kú ìsinmi nílẹ̀ ìkọ̀sí ẹ̀ṣẹ̀.

0: pé bí lè bá ti sú bẹ́ẹ̀ náà lẹlẹ̀ mọ́ òun náà ló pàtó ibi tí ó bàbá òkè òlá kọ̀tún nípa ìlera ara wa nítorí bẹ́ẹ̀ mọ̀ pé nípa ìlera ọ̀gá òjò bàbá òkè òlá bí púpọ̀ ẹ sì mọ bàbá òkè òlá rí pé bàbá òkè òkè ń ṣe àbúlùmọ́là o lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ní sara.
1: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìsara?
0: Ẹ ṣe wọn tó kù lákàyè ò ní wọn gbà rò
1: ṣe.
0: Àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí á máa ṣàkóbá fún ìsanwó ara. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́ á máa ṣàkóbá fún ìsanwó ara. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ díẹ̀ méjì díẹ̀ mẹ́ta tílẹ̀ tó mọ́ á máa ṣàkóbá fún ìsanwó ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní gbẹ́kẹ̀dẹ̀ orúbi lọ dáadáa tó bá lè ti kóbá ìtàn ara ò ní ṣe dáadáa mọ́ gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókùnrin ní nǹkan méjì ní iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọ inú ara a máa fa ìmọ̀ṣẹ́ déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀ ìwọ ọmọkùnrin tó wúra ẹ̀ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíbọ̀ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílò ìbá obìnrin ìrẹsẹ̀ lẹ́ẹ̀mejì bí èmi ìtàkìlẹ̀ tó mọ́ àbíbọ̀ tó ti

tó yá nínú ìpàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìwú ni òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé

0: lókè nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ tó ń bá obìnrin rẹ síre tó jẹ́ wípé ní yóò lè ṣe ní gbogbo bó ti yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti sin ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú ránti tẹ ará ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò dá ìgbà tó rántí nǹkan kan ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìgbé nìkan ọmọ bùhá kan sí bàbá òkèrò láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá bẹ́ẹ̀ bàbá òkèrò ọgbà pẹ́lú ọ̀nbẹ lọ́dọ̀ wa ọlọ́run sì gbà wá sí.
0: Bàbá òkèrò yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní ìṣẹ́ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti rí bí lọ bó ṣe yẹ kó máa lọ tó nínú ìṣẹ́nu ara ló bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ náà ni pẹ̀lú ó ṣeé ṣe kó jẹ́ kó kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí ní inú ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gèégèé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbòmọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gbòrògbò àbí kí náà ara bẹ̀rẹ̀ sí táyà kórì máa fẹ́ lòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì òtí ẹ̀ ní rí bó ṣẹ̀ṣẹ̀ dédé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so ife ẹsẹ̀ kó máa fẹ́ ẹlòmíì so ife apá kó máa fara so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bu wọlé tó nínú àwọn iṣan yẹn àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run tó bá dédé bàbá òkèrò ìwọ gbọ́ gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkèrò ìjọba bàbá òkèrò mọ nǹkan méjì bí iṣẹ́ ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin rẹ̀ ṣojúṣe ẹ̀dédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé kí sàlẹ̀nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gbórógó eré kókó bẹ̀rẹ̀ sí rọ ẹlòmíì tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá gbọ́dọ̀ bàbókè ìwọ́n ló gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè nation number 10A oyekola plaza níwájú dípàlà church ní jákàndé gate ní ìṣọ̀nà road ibẹ̀ ni bàbókè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé èyí máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára gbogbo ẹ máa tọkùn tó púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ nípa bàbá tó bí bàbá bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé wọn ti ṣàtọ́ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹgbẹ́lé lọ́wọ́ àbíjú tó ń bẹ nínú ajẹ́gùn ìdáyébá tiwa tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn ìdáyébá ọ̀nà pẹ̀ nù.
0: Kábíyèsí elédè máa rí.
1: Lọ́bi jásí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ́wọ́ mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òkèrò àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkèrò tọ̀rọ̀ ọlọ́run bá wa ṣe.
0: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ ojú òpó ẹ wá farabalẹ̀ pé.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókèrò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10A Oyekola plaza níwájú Deeper Life Church ní Jákàndé gate ní ìṣọ̀nà road ibẹ̀ ni bàbá òkèrè wà. A sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣe hàn fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá ba iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ nígbà ògbó tí ẹni mi ṣòro sí. Bàbá òkèrè ti wá wà ní shop number 10A Oyekola plaza níwájú Deeper Life Church ní Jákàndé gate ti ìṣọ̀nà ibẹ̀ ni bàbá òkèrè wà.
0: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá ti dé Jákàndé gate bí shop meji si meta o ti ri Oyekola Plaza niwaju church nla Kadipa Life Church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 080 22 61 34 42 aisan ko ni fi ajo ara wa se bugbe o to bi gba kan na
2: kire
0: o
3: aisan ti o gbe wa lo ya ko ma bi ba wa lo ara te ka jo
1: a ri ke ri ke ni mo de to roju koko bayi
4: oju mo si ti awon ti ma bede
1: ah emi mo se
4: emi ba yo bo se ni fun koko bi eni bi eni se kidi le ka to wo gusu yo ro pe ni se kidi lo nko lo se de re lan beke o ke te o ni ti to sade da di ona se ti ka ri bo ni bi ko lo to fe nu ko yi
1: ah ai sa ta ru yo ma se ko emi ni ti se ba o ni fe ni
4: se emi ni ma se so bi pe ka lo wuju ko ara yi bra ta o fe ga ma ka ri o le mo ji baba o ke ho
1: Iwọ́lá sọ̀rọ̀ fókè ṣàlàyé bó ṣe ń ṣe ọdún bọ̀ bọ́ọ̀kẹ́ o. Kọ́ màrá yóò tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìgbè jẹ. Ọ̀pẹ́ yìí tó ń rẹni gbèrè bí ara títa jẹ, ara títa ara yíyí. Kí n bàtà ó máa bọ́ lọ́sọ̀ ní ènìyàn tó fún ọ. Tẹ́lẹ̀ máa ṣẹ̀lọ́ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù. Iṣara tó ń bí so. Bàbọ́ọ̀kẹ́ ò lélẹ́ tó já tura. Lórí èyí pé ìyá àìsàn tàbí àrùn tó fẹ́ dá mi bílẹ̀. Bàbọ́ọ̀kẹ́ ò kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Ogoro, Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ̀ 080-944-71143, 080-944-71143.

0: fẹ́sọ̀ wà pọ̀ ní tàwa. Èmi àjọbí ewé ló sọ fún yín pé ẹ máa gbọ́ wa o.
1: Olúdúkẹ́ ìsọ̀lọ́mọ́tú ti dé àpọ̀tù ètò mìíràn jẹ́. Gbáyé gbáyé.

alábàlà àmọ̀ràn ló ní gbéléńjá ló ní pápápá sọ ọmọ ẹ ní ọ̀nà tó tọ́ kọ́ ọmọ ẹ kó lè fún ọ ní ìsinmi ọmọ á máa wo àwọn ìwà kan tí wọ́n bá ti ń dàgbà pàápàá jùlọ tó bá ti ń gbé ẹnu lé ọdún méjìdínlógún wọ́n ti gbàgbọ́ wípé àwọn ti dàgbà àwọn ti tójú bọ́ àwọn ti lè dá nǹkan ṣe láàyè ara titi wọn ìwọ má fìyẹn ṣe bàbá burúkú lọmọ máa ń jẹ́ lójú bàbá tó bá ń tọ́ ọmọ ó dìgbà tí wọ́n bá dàgbà àpẹẹrẹ nírú àwa yìí àwa tó tiẹ̀ jẹ́ pé mushin lọ bí wa sí a lè ṣe kí a má gba akálà kọjá nígbà tí akálà ṣì ń jẹ́ akálà nígbà tá a tún máa lọ sí secondary school wájú empire ní school wa ta máa rí àwọn òròǹbó tó da tó da tí irú àwọn yẹn gan lè máa wò pé káwọn ọmọ máa ṣìwàwò kí ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá mi sọ ọmọ ẹ kó lè fún ọ ní ìsinmi àwọn ìwà kan náà wà téèyàn ò gbọdọ̀ máa wò lójú ọmọ èèyàn wò yí pé ẹ̀kọ́ kan ni èèyàn á máa parọ́ àwọn nǹkan tí ò dáa ni mo wo fọ́nrán kan lórí ayélujára ara ẹ̀kọ́ tí ọmọ yẹn òní náà ló fà á nígbà tí ọmọ wò ṣùṣùn ìwọ tó òní tẹ́ ń kọbọ̀ lápò tó o ṣeré wọ ilé ìgbafẹ́ tó o wá ń ṣe yàlà yòlò yafunyafun gbogbo àwọn tó wà ń bẹ̀ ló ra ohun tó mú fún ó náwó títí ó ná dé 9 million ó gbé bẹ́ẹ̀ ní kílọ̀bù kó tó lọ máa fi ọlọ́pàá wá kiri láàárọ̀ ó kó àwọn òbí ẹ̀ sí dààmú tó bá jẹ́ pé wọ́n ti fi ẹ̀mí ìtẹ́lọ́rùn kọ láti kékeré ni àbí tí wọ́n ń sọ tí ọmọ ò bá ì tí ì pé ọmọ 40 ọdún gan kò ì tí ì kọjá ìbáwí kó ti lọ ilé ọkọ kó ti níyàwó a nílò látúnṣe máa tọ́ wọn kọ́ ọmọ ẹ kó lè fún ẹ ní ìsinmi kọ́ ọmọ ẹ ní ọ̀nà tí ó tọ́ kí o má bàa jẹ̀bi báyé gbádùn lẹ́tọ̀ nílé iṣẹ́ Bond FM 92.9.

0: abala eso kini nkan ti a ma mu enu ba odun na ni kin se aimo fun oloko ti a ba wo ita ni nsin a ri pe eso yi o wa nita o ti po jaburata walnut ohun ni awon oloyinbo npe eleyi ti awa yoruba npe ni asala ani asala je eso ti o dara to nse ara lore lopo o ni awon eroja ti agu ara nilo bi polyunsaturated fatty acid ti o ni ilera ju saturated fatty lo omi ti a ba re asala si le se iranlowo din iwon ku fun awon ti o ba sanra ti won ba fe mu wa sile asala ni awon akonu bi copper manganese phosphorus folate lai ni yo iwon ba iron calcium zinc ti o wa ninu e asala ti o won 100 gram ni 654 calories ajin de ara a ma je fun wa o eje ka poja lo sodo onimo onje ti a ba pada de baba oke o ma wa ni ikale lati so fun wa ani isan ara wa ko gbodo di meri
1: eto baye gbadun te se waju le se bond fm 92.9 atuti ni onimo onje nile agbara e ka ro ma
2: e ka ro ma
1: oruko yin ma
2: oruko yin ni nutritionist ayodeji john cletus
1: e seun ti a pe yin lori eto ti e da wa lo eso ti a mu enu bayi kini pataki eso ati pe bawo ni a se nje to fi le sise
2: eso ni orisirisi anfani ti n se fun ara papa julo o ma ran agbo ara lowo lati ja ijakade reduce awon so that awon ni ni aye lati kọlẹ́tí àgọ́ ara wa kò sí ìgbà kígbà tí a lè jẹ èso kò ní nǹkan burúkú tó ń ṣe fara kò sígbà tá a lè jẹ nígbà míì bí atẹ́lẹ̀ mi bá ní àrùn kan tàbí òun òmíràn òun ni àwọn dókítà wa wọ́n lè sọ pé kì í bí atorí àìsàn báyìí tó ń ṣe ṣe báyìí ṣe báyìí àmọ́ fún gbogbo ènìyàn kò sígbà tí a lè jẹ èso ka tó jẹun ni o tabá jẹun tán ni o a ṣẹ̀ṣẹ̀ jí ni o ní láàárọ̀ ni o kò sí ọ̀sán ni o alẹ́ ni o kò sí gbàtà lè jẹ.
1: Bí a ṣe kà á, wọ́n ní àsálà lè ṣe ìrànlọ́wọ́ fún ìṣàkóso àtọ̀gbọ́ ipá kejì. Irú àwọn nífẹ̀ǹsì wo ló wà ní ẹ̀ tó fi lè ṣe irú iṣẹ́ báyìí?
2: Ẹ ṣe olóòtú. Àsálà ó jẹ́ èso tó jẹ́ pé ó ní carbohydrate tí kò pọ̀ rárá. Carbohydrate yìí òun ló máa ń jẹ́ kí ṣúgà nínú ẹ̀jẹ̀ kó lọ sókè wọ́n bá ti jẹun tán. Àmọ́ àsálà yìí ó kéré ó ní carbohydrate kékeré dẹ́gbẹ́ kò ní pa àgọ́ ara ẹni tí ó ní àtọ̀gbẹ lára rárá. Ó ní protein ó ní fat èyí tó ń ṣe ara ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ tó bí àwọn tó bá ní àtọ̀gbẹ àwọn dókítà máa ń sọ fún wọn pé àkọsọra fún oúnjẹ tó bá ní carbohydrate nínú sódà kò ní ṣùtù ṣúgà inú ẹ̀jẹ̀ wọn lọ sókè so orílẹ̀-èdè ní àǹfààní tó ṣe iyebíye tí àsálà ní tó dẹ̀ lè ṣe fún àgọ́ ara wọn.
1: Gbogbo àárọ̀ la mọ bí àsálà ṣe rí bí àsálà ṣe wá kéré tó yìí. Ẹ̀yin onímọ̀ ni ó lè ran àtìlẹ́yìn ìlera oje ara ọkùnrin lọ́wọ́ láti péye ṣé bẹ́ẹ̀ náà lórí.
2: Bẹ́ẹ̀ lórí ọ̀pọ̀kùnrin bẹ́ẹ̀ lórí. Àsálà ní ohun tí à ń pè ní omega 3 fatty acid ó ní folate ó dẹ̀ ní àwọn nutrient kan tí ó ṣe àǹfààní ní ara bíi vitamin E àti zinc èyí tí ó máa ń ran àwọn ọkùnrin lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. So ó jẹ́ èso tí ó dára gidigidi tí a lè sọ pé kí akáwọn ọkùnrin máa jẹ́ dáadáa nítorí àǹfààní tí ó ń ṣe fún wọn.
1: Bí gbogbo àánú ṣe mọ̀ gbogbo nǹkan ló ní dáadáa àti àìdá ẹ̀ ló ní advantages àti disadvantages. Àwọn àìdá wo ló wà nínú àsálà tí à ń sọ̀rọ̀ lé lórí?
2: Kò ní àìdá kankan tí mo lè sọ lórí èso ni pé tọ́ba máa jẹ èso ká jẹ oríṣiríṣi èso lọ́pọ̀lọpọ̀ kakọ̀ máa sọ pé kì í èso lóyún kan ní fẹ́ máa jẹ ṣáṣáṣáṣá àmọ́ àìní ò tí ì lè kà níbi kankan pé àsálà ní àìdá fún àgọ́ ara wa.
1: Ǹjẹ́ ó wá ní àwọn tí kò gbọdọ̀ jẹ́ ẹ ṣàmọ̀ àbáyé náà ṣe sọ́ṣáájú àwọn dókítà ẹ̀yẹ tó bá nílò wà àtọ̀gbẹ wọn á ní kó yẹra fún àmúyàn tó bá ní tọ̀ ṣúgà kó yẹra fún nǹkan tó bá ní ṣúgà so àwọn wo ló lè yẹra fún àsálà látàrí àìsàn tó bá wà lára wọn? Ǹjẹ́ ó wà rárá?
2: Kò sí ẹni tí ò lè jẹ àsálà kò sẹ́ni tó nílò láti yẹra fún àsálà ọkùnrin ni o obìnrin ni o ọmọdé ni o àgbàlagbà ni o kò sí ẹni tó ní hypertension ni o ẹni tó ní ìtọ̀ ṣúgà ni o ẹni tó ní àtọ̀gbẹ ni kò sí ẹni tí ò lè jẹ àsálà kò sí.
3: Àrùn jẹ́ ibi tẹ̀. Ẹni ló dé tó ọrọ̀ ojú kòkó báyìí.
4: Ojú ló ṣì rí ṣé àwọn tí màá bọ̀ jẹ́.
3: Ohun ni ṣe.
4: Ẹni bá lé ọmọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni tí ò lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀gù fún. Yóò gbé iṣẹ́ kìdí ló ń pẹ́ lọ́sẹ̀ déédéé láàyè. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí ìwọ̀n bí èkó ló tó bẹnu kan yìí?
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìlú wa ni fífi báyìí nínú fẹ́ẹ̀ mi.
4: Ṣé èmi ni màá ṣe àìsàn fún ipé kẹlẹ́ mójú tó rárá yín? Bàdá tó ń fọgá mà kárí o. Ó rí mo ju bàbá òkè ewo.
3: Tó bá wù ú, ìlú wa náà s sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀. Ok, kọ́ mara yóò tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún yóò jẹ. Ọ̀pẹ́ yìí tó rori gbogbo ara títa jẹ, ara títa ara yíyí. Tí ń bà tá ó máa bọ́ lọ́sàn-án ní ènìyàn kò fún ọ. Bàbá òkè ò lè nígbò jẹ́ atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani jílẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí Shop 10A Oyekola Shopping Complex, Ladojukọ Deepalife Church, Jakonde Gate, Òkè Afá Ìlú Road. Ẹ̀pẹ̀ 08094711443 08094711443 Bàbá òkè ò elébò kì í gbogbo ẹgbẹ́ ẹ̀bẹ̀.
5: Àláfi ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè ò. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè ò lórí nǹkan ẹyọ kan. Òun náà ní iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí, àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣe àkóbá fún iṣẹ́ ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣàkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn ta sàbá pàdé látara lẹ́gbọ̀nsẹ̀, a máa ṣàkóbá fún iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Abíkọ́ tiẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Abíkọ́ jẹ́ sí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìde lẹ́kọ̀ọ́ mọ bọ̀ wá bá bàbá òkè ò ní Shop number 10A Oyekola Plaza níwájú Deepalife Church ní Jakonde Gate ní Òkè Afá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè ò 08094471143 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ pa yìí. Ó jẹ́ nǹkan tó ti ṣèmi gan fúra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi jásí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè ò lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá nìwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ bàbá òkè ò ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní Shop number 10A Oyekola Plaza níwájú Deepalife Church ní Jakonde Gate ní Òkè Afá Ìgbòrò. Tí n kìí sára ètò bá wa lágbára a máa fà á kéèyàn mọ́ lè dẹ́sẹ̀ pé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà fẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Kárìn ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣì àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n tí ń ṣe ọ nínú ara. A sì ní ajẹ́gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn pẹ̀lú àṣẹ tọlọ́run ọba tó mú ti wá tó mu kúrò níbẹ̀ tí ẹ gangan náà ò ní sòro ṣe. A wà ní Shop number 10A Oyekola Plaza níwájú Deepalife Church ní Jakonde Gate ní Òkè Afá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè ò 08094471143 08094471143.
0: Ètò gbáyé gbádùn tẹ̀síwájú iléeṣẹ́ Bond FM 92.9. Ní ìjẹ́jọ́ gbà mo parí ètò ẹ̀ta orí ìdí béèrè ìbéèrè kan lọ́wọ́ mi. Ó ní ṣé lóòótọ́ ni obìnrin máa ń gbọ̀ngàn fún ni? Bóbìnrin ò bá ìtí ìgbọ̀n rírì fún ẹ mọ̀ dájú pé iṣẹ́ ẹ ò tí ì pé kàn sí bàbá òkè ò pẹ̀lú ewé àti egbò òun ni wọ́n fi ń ṣe ìtọ́jú iṣan ara. Ẹ kàn sí wọn lẹ́yìn tó bá ṣe àyẹ̀wò tó bá mọ ibi tí kọ́nú kọ́họ́ ti lè wáyé pẹ̀lú àwọn ìbéèrè ewé àti egbò ni ọlọ́run sì ń gba owó wọn ṣiṣẹ́. Ojú òpó wọn 08094471143 08094471143 bàbá òkè ò òun náà ni ẹ kàn sí yẹ. Ẹ ká wa kí ọ̀gá mi ọlọ́jọ́ ìbí àná àṣeyíṣẹ́ àmọ́dún Alhaj Morufudeen Adédèjì Olúyege ọmọ ọ̀yẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìgbà ọdún ọdún kan ni sà. Láì nígbàgbé Mr. Túnjí Ọlálékan Dókítà JP ẹ ṣeun ẹkú àkíyèsí ẹkú àtúnṣe bó ṣe ń lọ sókè náà ni wọ́n ń pè wá sí àkíyèsí ẹ ṣeun sà. Kí n tó máa lọ kí n máa kí bàbá mo ní onígbòǹgbò ju wọn lọ o àwòṣẹ́ ju wọn lọ ọba ni ọlásídé ju wọn lọ o àwòṣẹ́ ju wọn lọ ọba ni. Kábíyèsí àwòṣẹ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsá bi won se ni fi idunu won han so ni pe awon ki awon omo ati oluko eleyi ti won ri gba pada ni ayo ati alafia awuse onigbogbo ki awon ologun ku ise takun takun be na ni won ki are bola ahmed tinubu fun aseyori ti awon ti won ri gba ni orire won ba awon ebi won na won ba won yo pe ogun to ti se koni gberimo ni agbara olohun ba ma lo lose yi a o tu pada lojo mejo ope lowo olotu mi balikid ibrahim olufunke wura ola adisa loruko temi o titi de ojo mejo e ma gbaye gbadun.

0: kọkànlú wẹ̀rọ iléeṣẹ́ bond fm 92.9 apá kejì rèé wọ́n ní àmújúkúrò òun nímú ẹ̀mí ìfẹ́gùn yẹn ni pé tá a bá nífẹ̀ẹ́ ara wa kò sí bó tilẹ̀ kó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ kan lè máa wá àmọ́ tá a bá lámójúkúrò ẹ̀mí ìfẹ́ yẹn á gùn dáadáa ìfẹ́ dẹ̀ ló yẹ wá láwùjọ torí pé tí ìfẹ́ bá wà àlàáfíà yóò wà ẹ káàbọ̀ sí iléeṣẹ́ bond fm 92.9 lórí kọkànlú wẹ̀rọ yìí apá kejì fauzia sàlàkọ́sọ́ ní lórúkọ tèmi o
1: ẹ bá wọn wà ń bí. Bẹ́ẹ̀ni tọ́ yẹ pé bẹ́ẹ̀ náà lọ gbà wọlé fún ọ sí àtúnsán ní sàlàkọ́ arọ́wà sí mi yàrá kó tó kó wá gbogbo ọ̀rẹ́
0: ìfẹ́
1: bá ti wà ìfẹsowọ́pọ̀ náà nílé iṣẹ́ bond fm ló fi ń fò lókè lálá àwa ti di màríwò ọpẹ́ ọpẹ́ òkú o bond fm òkè o ẹ wá wo màríwò ọpẹ́ o ọpẹ́ òkú o
0: bond fm òkú o ẹ wá wo màríwò
1: ọpẹ́ kejìlọ́sù kejì ọdún 2026 àdúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ balayín sakaito láti
0: àti dànọ́kàn hàndàlàlà
1: yìí mọ́ṣàlá bẹ́ẹ̀ lúgbà dúpọ̀ rẹ̀ àná
0: àtúgbàmí
1: àrùn mi ìgbàlagbàlọ́wà gbogbo orí ogun ẹ̀rí ogun àkúlọ gbogbo àkúlọ tó ti lọ olúwa yóò dá padà
0: amínà
1: olúwa yóò dá padà
0: ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n
1: àlìmọ́ àrà 1448 wàyí náà jó dáná

0: délé ọ̀gá àgbà fún ikọ̀ ológun ẹlẹ́ẹ̀kejì iléeṣẹ́ ológun la ń pè ní iléeṣẹ́ ológun tó ti ń gbọ́ fàṣà lórí sàlàkọ́ ò nítorúkọ ìjẹ́ lẹ́tìnẹ́ kọlẹ̀ dánjúmọ̀ dánjúmọ̀ ló pe àkíyèsí ó láwọn tó àjọ ṣiṣẹ́ ó láwọn pọ́ ò ó láwọn pọ́ ò ó yàtọ̀ fún iléeṣẹ́ jẹ́gbẹ́gbẹ́lẹ́ wa nàìjíríà ó ní iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá àjọṣẹ́ papọ̀ ni àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ dsa àjọṣẹ́ papọ̀ ni national intelligence agency a bracket o na se papa o na won eso abo are ta mo se abo olu ta mo se defense o na se papa ni ode mu o ode tun je ola ni ko de ki pa so de ki pu fo de ki padanu o na jo kan lu nu ogbo na ni o o na won vigilante na o na jo se papa ni ko se do la won emi awon mo se fun jigbe pa ata oluko won o lo se re awon si o ko ku o na won wo lo to lo se pe bo ni nko se ni ba awon omo yi olorun ba si fun ni se na se o ni bi to je pe sasi old oyo national park forest ni ipinle oyo lo je pe anti lo do la mi won lawon omo yi na won toju won ni ile iwo ton dipe laipe lajina awon tare omo na si ijoba ipinle oyo latodo ijoba ipinle oyo won lo sodo obi ati alagba ton won apu orire ni orede wa ni jira sunday telegraph sorry ti won won kala ara yi
1: le na wa le za pass ba wa so ni ni won ti so pe awon orilede nigeria to wa ni orilede south africa ti won si wa nbe won ni pe won ti gbe won bayi won ti ko won wale o ipele ikeyin to je pe awon toto ti won wa lorilede ohun o ni won ti bale gude bayi ti Murtala Muhammad International Airport la no de ni nibi to je pe le awaka kori gogo e won ni gogo awon ti won ti da pada sile bayi lati orilede South Africa won ti le ni egberun kan latani pe ije isala isele yi to sele lohun nibi to je pe awon orilede won ni pe eyan ara ata be won ti le wa e n gba wa ni yawo e n gba se to ye ka se mo won to ori te ka se yin le nse won ti di yin lowo pa koke mo ti se amo wahala to fa ni to ni pe olukoluku fi ọgbọ ọjọ oṣù kẹwàá tó kọjá lọ́nà àwọn fún gbogbo àwọn tó bá tọmọ orílẹ̀-èdè àwọn láàyè kọ́ ti kúrò nílùú àwọn ibẹ̀ náà ni orílẹ̀-èdè nàìjíríà ti ta mára nípe àwọn ọmọ orílẹ̀-èdè ohun tó wà ń bẹ̀ àwọn ò lè fi wọ́n sílẹ̀ torí pé ẹ̀mí wọn àdàláfíà wọn ṣe pàtàkì sáwọn bá ti ń kó wọ́wá ilé kankan èjì èjìlélẹ̀ ẹni tó jẹ́ adarí fún ètò ìròyìn àti ohun tó ń lọ ní ẹ̀ka Nigeria Diaspora Commission ìyá Abdulrahman Balogun òun ló fi ọ̀rọ̀ náà lẹ́ta tó fi ń sọ wípé lọ́kọ̀kọ̀ èjèèjì ni ọkọ̀ bàálù ti ń kọ̀ àwọn ẹni ìwọlé pàápàá jùlọ ọkọ̀ bàálù ti airpeace àti value jet ni wọ́n ti ń kọ́ wọlé lẹ́kọ̀ọ̀kan tó yẹ pé àwọn tó dé lánàá 40 ni wọ́n tí wọ́n kódé látàrí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ wọ́n ní àwọn náà tí wọ́n kódé yìí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti rọ̀ wọ́n láti ní sùúrù torí pé ètò wọ́n ti ṣètò lẹ̀ fún wọn ibi tí wọ́n máa gbé fúngbà díẹ̀ àti ohun tó máa ṣe kó tó di pé olúkúlùkù yóò padà lọ síbi ọ̀dọ̀ àwọn tí ó ti wá ó wá sọ wọ́n ní pé lára àwọn tí wọ́n kódé yìí wípé ó ní àwọn kan tó yẹ pé wọ́n nílé iṣẹ́ náà ṣùgbọ́n látàrí wàhálà tó ṣẹlẹ̀ wọn lè ṣe ètò pé bí wọ́n fẹ́ kó lè ṣe wọn kó lóko láwọn yóò gbé ìgbésẹ̀ láti kọ ìwé sí ìjọba orílẹ̀-èdè South Africa láti rí dájú pé àwọn tí wọ́n nílé ilé ìṣòwò náà àbí bísínẹ́sì kan àbí mìtọ́ nílò torí pé wọn iṣẹ́ wọn ni àágùn wọn ni kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wọ́rọ̀kọ̀ fi ṣẹ̀dá lórí ẹ̀ kọ́ rí pé bí wọ́n máa fún wọn ní owó ni o bí wọ́n máa wọ báyìí máa yanjú ọ̀rọ̀ náà sẹ́ pé iléeṣẹ́ ọ̀hún yóò ti di tiwọn padà tí kò ní jẹ́ pé wọ́n wẹ́ẹ̀sì lọ bí ọ̀sẹ̀ òyìnbó olóṣèlú rẹ̀ tó wá jẹ́ mínísítà fún ọ̀rọ̀ òkèèrè ilẹ̀ òkèèrè yẹn bianca odumegu ojukwu òun náà ló ń sọ tó sì ń sọ wípé gbogbo àwọn tó wà lọ́hùn ni àwọn ti kó wá àyàfi tó àwọn kọ́mọ́dé jẹ̀jẹ̀ tó ń dìde wípé àwọn ò tí ì wá kó má ti jẹ́ káwọn mọ̀ kété náà ni ìjọba yóò ti ṣe ètò sílẹ̀ tí wọ́n máa kó wọn lé ṣùgbọ́n ní báyìí ìpele gbẹ̀yìn àwọn 40 lọ́dún ti kódé báyìí tí iwọ ti wá tó ẹgbẹ̀rún lé ní ẹgbẹ̀rún kan ó lé ní pẹ́sẹ́pẹ́sẹ́ tí wọ́n ti kó wọlé báyìí láti orílẹ̀-èdè South Africa. Inú mẹ́rin The Punch ló wà láàárọ̀ tòní.

0: olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kìí ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí ló máa fò ntẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín. Ká ẹ̀sìn máa sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí Lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartvins.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Lọ́mà, wọ́n mú ìpínlẹ̀ Èkó mọ́ tónítóní.
1: Let's keep going without the fans. They play as rules must be present. So must be fans. For the heartbeat of the game and Pepsi Football Nation is here to celebrate. Because of the game, you lose. That's right. Pepsi Football Nation wants you, the fans, to enjoy the game your way with a chilled bottle of Pepsi. Pepsi Football Nation, your game, you rule. Follow @Pepsi_Niger on social media for more info.

0: iléeṣẹ́ bonny fm 92.9 náà ni a ti ń kí ọpẹ́ kárọ̀ sẹ́ kárọ̀ mọ́ ẹ kárọ̀ gbogbo jìgbì tí iye ti ń gbọ́ iléeṣẹ́ bonny 92.9 àwọn ètò wa ń tẹ̀síwájú àwọn ọlọ́sọ́rí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ ọlọ́run èyí tí ilé ìjọsìn all saint anglican tí wọ́n wà ní mọ́bàyọ̀jọ oṣòdì tí wọ́n ṣe àgbátẹrù ẹ̀ aago mẹ́sàn-án Mr. Femi Adesina yóò wà ní kalẹ̀ láti máa tún kọ ètò yín ètò wa ètò ìdíje ẹ̀kọ́ bíbélì àgbélọ títí di aago mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún aago mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ẹ̀bà lẹ́pa bá wá sóde ẹ̀bà pàdé aago mẹ́wàá á lọ sí yàrá ìròyìn wa láti mú ìròyìn ìyálẹ̀ ta wá sí etí ìgbọ́yín ní kété lẹ́yìn ìròyìn títí di aago mẹ́wàá bọ̀ a máa fún yín ní àwọn orin ọlọ́kan ìjọ̀kan aago mẹ́wàá bọ̀ èyí tó gun ọ̀rọ̀ ṣùnùkùn náà ni yóò máa gorí afẹ́fẹ́ pẹ̀lú tawhid abdullahi àti bilkis ayépọ̀lá ibrahim aago mọ́kànlá amúsùlùmí àràdé bàbá ìzì yóò máa wà níkàlẹ̀ láti tukọ̀ ètò yín ètò wa ètò ẹkú ìsinmi aago mọ́kànlá bọ̀ òun náà la máa darapọ̀ mọ́ alhaji mufidin adédèjì olúyege ọmọ ìyá ẹlẹ́kọ nílùú ìbàdàn ọmọ àwẹ̀wò àrọ ó jẹ́ ibi kó bá wẹ̀wò àrọ kó wọ̀dà bọ́ọ̀sì àti àtànkárá ẹ̀wà bá ọ̀pàdá táwọ́ àti àkọ́bí rẹ̀ adélé rẹ̀ wàsíù abdulwasíù salaudeen ọmọ tó mọ̀kọ́lọ̀ àwọn àtọmọṣẹ́ wọn ẹ̀wà bá wọn pàdé lórí àkọsí ètò lágbègbè wa aago méjìlá a máa wọ yàrá ìròyìn wa lọ láti mú ìròyìn ìwà àpapọ̀ wá sí ti gbọ́ yìí ní kété lẹ́yìn ìròyìn gani ẹ̀sán ọmọ bẹ́ẹ̀lù àyáṣù náà ni yóò máa tukọ̀ ètò àlejò bọ́ǹtà àgbélọ títí di aago méjìlá àbọ̀ ẹ máa ń kó ilé iṣẹ́ bọ́ǹtà fm tó kọ aago méjìlá àbọ̀ náà láì máa gbójókòó fún àwọn ẹ̀ka èdè ti ìgbò ìgbádùn tí òun náà ló jọ wá lógún ilé iṣẹ́ bọ́ǹtà fm 92.9 táwọn ní 1A adékúnlé fájú ìwé jẹ́rọ nílùú ìkẹjà lẹ́kọ̀ọ́ àròmì sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ bilikis ayépọ̀lá ibrahim lorúkọ tèmi lágbàgbé olúfúnkẹ́ àdìsá tájọ máa tukọ̀ àwọn ètò wa láti ṣìṣìyìn títí di aago méjìlá àbọ̀ wọn ṣe ohun tẹ́ẹ̀ tẹ́tí sí wọn lè ṣe bọ́n 92.9 fm ọ̀rọ̀ ọlọ́run láti ilé ìjọsìn all saint anglican tó wà ní mọ́bàyọ̀jọ oṣòdì ẹ máa bá wa bọ̀ lóye àkọ́tun ètò náà
1: to Lagos West, the Right Reverend Dr. James Olushola, ati Mama, Dr. Mrs. Lydia Odedeji. Agbadura pe ori ofe Olorun to wa ni ori iranse won yo ni imole oro Olorun tan si gbogbo orilẹ-ede yi ati si ilu yi loruko Jesu ati gbogbo olugbọ wa laaro yi oro iye oro imimo oro Olorun yóò ṣe tiwa ní àṣepẹ́
2: ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run olódùmarè ìwọ ti ṣe àfihàn fún àwọn tí ó wà nínú ìṣìnà ìmọ́lẹ̀ òtítọ́ rẹ pé kí wọ́n kí ó lè padà sínú ọ̀nà òdodo jẹ́ kí àwa àti gbogbo àwọn tí a gbà sínú ìdàpọ̀ ìgbàgbọ́ nínú jésù kristi kọ ohun gbogbo tí ó lòdì sí ìjẹ́wọ́ wa àti kí a lè tẹ̀lé ohun kan náà tí ó yé nípasẹ̀ jésù kristi olúwa wa àmì àǹkà láti ìrere tí mátí orí kejìlé ní ogún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní the gospel according to saint matthew chapter 22 reading from verse 1 jésù sì dáhùn ó sì tún fi òwe sọ̀rọ̀ fún wọn pé ìjọba àwọn dàbí ọba kan tí ó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀ ó sì rán àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ lọ pé láti pe àwọn tí a ti pè tẹ́lẹ̀ sí ibi ìgbéyàwó ṣùgbọ́n wọn kò fẹ́ wá ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ́ mìíràn pé ẹ rí fún àwọn tí a pè pé wo mo ti ṣe oúnjẹ mi tán a pa màlúù àti gbogbo ẹran àbọ́pa a sì ṣe ohun gbogbo tán ẹ wá síbi ìyàwó ṣùgbọ́n wọn kọ wọn kò fi pe nǹkan won ba ti won lo okan si ona oko re omiran si ona owo re awon yoko si mu ninu awon mo odo re won se aboku si won won si lu won pa nigba ti oba si gbo yi o binu o si ran awon ogun re lo o pa awon apaniyan won ni o si tutu kun ile won nigba na ni o wi fun awon mo odo re pe a se ase iyawo tan ṣugbọn awon ti a pe ko ye nitori na e lo si ona opopo iye kiye eni ti e ba ri e pe won wa sibi iyawo bẹẹ ni awon mo odo re won ni si jade lo si ona opopo won si ko gbogbo awon ni ti won ri jo ati buburu ati rere bibi ase iyawo si kun fun awon ti o wa jeun nigba ti oba na wa wo awon ti o wa jeun ori okunrin kan nibe ti ko wo aso iyawo o si bi pe ore iwo ti se wo yin wa lai ni aso iyawo okunrin na ko si le fohun nigba na ni oba wo fun awon iranse re pe e di towo tese e gbe kuro ke si so sinu okunkun lode nibe ni e kun ohun ipa ni keke yo gbe wa nitori opolopo le a pe ṣugbọn bi e le ayan ogo ni fun Kristi Lóni àti bukun Ọlọ́run sí gbogbo ẹ̀yin olùgbọ́ mi àwọn ẹ̀kọ́ ìjọba Ọlọ́run ti Jésù kọ àwọn ọmọ ẹ̀yin àti ní wàásù ẹ̀ sí gbogbo ayé bí àti ti ọwọ́ àwọn apostoli kọ èyí tí àwa ní àǹfààní ní ìran tiwa láti ní nínú àwọn àkọsílẹ̀ These things are written in scripture for our learning and for our salvation. Nígbà tí ẹ bá kọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí tí ẹ̀mí mímọ́ fi àwọn ẹ̀kọ́ wọ̀nyí yé wa ọ̀rọ̀ rẹ̀ a máa gbanilà ọ̀rọ̀ rẹ̀ a máa tuni sílẹ̀ ọ̀rọ̀ Jésù a máa dani níde mo gbàdúrà lórí rẹ̀ pé gbogbo ìgbàlà Kristi ìdánìde Jésù àti ìbùkún rẹ̀ jẹ́ ti ẹ̀yin olùgbọ́ mi Jésù fi òwe bá àwọn ènìyàn sọ̀rọ̀ èyí tí ó jẹ́ àṣà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o ba n ko awon eniyan ni eko papa ti o ba n ko awon ogoro eniyan tori orisirisi oluku eda eniyan lo wa ninu abe eko yi opolopo awon eda eniyan oniruru eda eniyan lo wa ni abe eko kristi jesu ma n fi owe ko awon eniyan akiyesi kini ni wipe nigba to ba fi owe ko awon ogoro eniyan tó bá yá jésù àkún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀sẹ́yìn albert sì ń la ọ̀rọ̀ náà yé wọn bíbélì sọ wípé jésù fi gbogbo ara fi ara rẹ̀ fún gbogbo ènìyàn he wasn't that open he did not make himself available to everybody torí pé ó mọ àwọn tí wọ́n fẹ́ gba òtítọ́ yàtọ̀ sí àwọn tí ò fẹ́ gba torí náà nígbà tó bá wà lọ́dọ̀ ọgọrọ ènìyàn olúkúlùkù oríṣiríṣi ènìyàn jésù máa ń fi òwe wàásù ṣùgbọn tó bá yá pé àwọn ọmọ ẹ̀yìn àwọn ẹni tí ó fi ìjọba náà lè lọ́wọ́ abẹ́rẹ́ sì ń ṣe ìtumọ̀ ẹ̀kọ́ náà á tú ẹ̀kọ́ náà palẹ̀ bíbélì sọ pé èyí fara wé àsọtẹ́lẹ̀ wòlíì àti isaiah àti jeremiah tó sọ pé ní gbígbọ́ kí wọ́n bá gbọ́ kó má bàá yé wọn níbi kí wọ́n rí kí wọ́n bá máa wá kó má bàa wá sí ọ̀nà ìmọ̀ àwọn ẹni tí ọkàn wọn ti ṣe bọ́ wọn ò ní gbọ́ torí náà a ò kúkú ní fífún wọn mo gbàdúrà lórúkọ jésù èyí ò ní jẹ́ ìpín rẹ ẹ̀mí àìgbọ́ràn kò ní balẹ̀ ọ lórúkọ jésù ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ìjọba ọ̀run yóò yé ọ yóò sì yé mi tó bá ní ẹnikẹ́ni lówùrọ̀ yìí tí ẹ̀mí èṣù ti di létí tó ti di lọ́kàn bíbélì sọ pé àwọn ọmọ aláìgbọràn tí ẹ̀mí àìgbọràn gbé inú wọn á fún wa ní agbára láti lé irú àwọn ẹ̀mí bẹ́ẹ̀ jáde nígbàdúrà lórúkọ jésù kí àwọn ẹ̀mí bẹ́ẹ̀ kan jáde kan pòórá that everyone the hearing of my voice this morning will be set free from disobedient and rebellious spirit that works it in the hearts of children of disobedience, the Bible says. But it is the Lord that holds power. Agbara ti Ọlọ́run ni. Ọba ti fi agbara gbani lọ́wọ́ alágbára. Kó gbà ọ́, kó gbà mí, kó kongba wa. Ki oro ijoba oron, ko wono okan wa. Ki oro ijoba oron, ko wono iti wa. Ko si ye wa. Tepi niga to ba ye wa la ma mulo. Ati niga ni mulo. La wari idande ati igbala okan wa. For the hearers only will not be blessed. It is the doer, the doer, the doer. Loruko Jesu ki emi igboran. Emi wari la be oro ati e kolon. Loruko Jesu ko da sori gbogbo wa lone. Tona Jesu abesi nse alaye oro yi fa awon omo eyin leyin. Sugbon ni gbogbo igba to wa n ba awon ogboro eniyan soro. A fi owo wa so fun won. And so sometimes you are not bothered when people who seem to grab these truths are unable to grab it. I want to go to the other. They know many things. They are professors in their right. They have capacity to comprehend things. Shubon, oro ijoba Olorun o yiran. Oro igbala okan ko yiran. Oro idarije ese idande kuro ninu isa oku ko yiran. They couldn't grab it. They can't receive it. And so you will know, you will understand that number one, many have made up their mind not to receive these things. And then they have now been given to reprobate spirits, never to comprehend it. And so the devil have sealed up their hearts and sealed up their damnation. So don't move back. We are called Jesus Christ in Nazareth. Ki bala kiwa. Ki tusile kiwa. Ki dande kiwa. Ki de koja. Ki de miu kukon. Mi a igon. Mi a yi. Gbogbo ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú ọmọ láì gbọ́ràn iṣẹ́ wọn kó bàjẹ́. Kí ọ̀rọ̀ Kristi kó di yíyé fún gbogbo olùgbọ́ mi lówùrọ̀ yìí. Kí ọ̀rọ̀ ìjọba ọ̀run, kí ẹ̀kọ́ ìjọba Ọlọ́run, ẹ̀kọ́ ìgbàlà iye tí ń bẹ nínú Kristi Jésù kó yé wa, kó di mímọ̀ fún wa. Ká ní ìgbàlà, ká ní iye lórúkọ Jésù. Jésù ń sọ̀rọ̀ nípa ọba tí ó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀, and that is God and his son Jesus Christ. Ọlọ́run bàbá àti ọmọ rẹ̀ Jésù Kristi. Nípa ìfẹ́ Ọlọ́run ó fi Jésù fún aráyé. Torí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ̀rẹ̀ gẹ́, ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa. Pẹ̀lúkẹ́ni tí ó bá gbà gbọ́ yóò yè, yóò ní yè. Ẹnikẹ́ni tó bá ti ní Jésù ó ti kọjá nínú ikú bọ́ sí inú iyè. Ó ti kọjá nínú ikú ọ̀run àpáàlì bọ́ sí inú iyè àìnípẹ̀kan lọ́dọ̀ Ọlọ́run. It is a transfer. Kólọ́sì orí kìíní ẹsẹ̀ kẹtàlá sọ pé omi tí ó ti gbà wá tí ó sì ti mú wa kọjá láti inú ìjọba òkùnkùn sí ní ìjọba ọmọ rẹ̀ Kristi Jésù olùfẹ́. Ó sì ní ká lọ káàkiri ká wá sí ìrere náà fún gbogbo àgbáyé. Ẹni tó bá gbọ́ tó bá gbà yóò yè. Jésù fi pa òwe níbi ilé ti gbogbo àwọn tí ó gbọ́. The scribes, the Sadducees, the Pharisees, sinners, everybody, including the disciples who were here, and they were hearing the parable. One go we now. Nígbà tí ilé ìgbàlà dé, nígbà tí sọ pé àwọn Júù ló ní. Yohana orí kẹrin sọ pé ìgbàlà ni ti Júù. It belongs to them. Àwọn tí a pè nìyẹn, àwọn tá a kọ́kọ́ kọ̀wé sí ni, àwọn tá a tó yìí tiẹ̀ dá àsè náà sílẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tí àsè yìí dé, nígbà tí Jésù dé, nígbà tí ìyìnrere dé, wọ́n kọ́, wọ́n gbà, wọ́n wá. They rejected it. In fact, they beat the prophet. They killed the apostles. They rejected it. ṣùgbọ́n ìpinnu ọlọ́run ni láti wọ́n ìgbàlà sí gbogbo aráyé láti ọ̀dọ̀ wọn láti ara wọn ṣùgbọ́n wọ́n kọ́ and so God has to turn to the Gentile world. Those who were not even prepared, those who were not even in line. And so the gospel turned to the entire Gentile world. Inire igbala yi. Gbogbo awon ti won kede inire igbala yi ni gbogbo yi. Ati Paul, ati Peter, la dari won. So do awon kefiri. Nitori awon ju ko igbala na. Awon ju ko igbala na. Awon dari won so do awon kefiri. When you read the Bible, you see in several places where the gospel is preached, the Jew will revolt, and then the Gentiles will receive it. Cornelius, being a Gentile, received the Holy Ghost by Peter, and nations received the gospel by the preaching of Paul. But they were all Gentiles. They were Gentiles. Oshi di tesi wa gilone. Opolopo igba awon mo le ifi wa ko igbala wa te ko won sumo church e gbe won sumo isin igbagbo wa ko nire wa ko igbala wa ko lati kuro ninu ise won wa ko lati fi aye ese sile wa ko lati fi igbadun aye yi sile wa ko nire wa ko jesu wa ko igbo si nire it is still like that. And then you will see children, street boys, children who are not even close to the knowledge of the preaching of the gospel. They embrace it. They embrace Christ. They embrace the church. They embrace salvation. It's always like that. Go back, calling the Christian to our one Lord. Jesu ni ti awon wonyi ba dake ti won ba ke osana ti won ki Kristi kabo ni won ni okuta soro. He can turn to stones and make them worship. May that never be your portion and be my portion. Awon ni fokuta ropo wa. Awon ni fokuta ropo re. Ibukun ni gbala si jeba Olorun ti Olorun ti pese to koriko re si o ni ko a o ni fokuta ropo re ko Jesu ni owe ni Jesu ni o wa so fun awon omo odo re e lo ka ki go to the street, go to every corner, go to the bari atamu kun atafoju ekun wole ateni re ateni gugu eni todu the kingdom of God is truly a banquet. The banquet of joy, banquet aye dala. Kujoa yo kayo kokonu aye. That is why when you see people who are not in Christ, people who are not in God, and they live large, they look big, you still know that the size and the affluence of this world is nothing compared to see your cup come in your alley. When you compare it to your Jesu, your Idala, your Idande, your Idari Jeshe, your Itusile, your Wipe Ati Sonu Di Omo Olorun, your Wipe Olorun Gbe Inu Okan Mi, your Wipe Emi Ni Mo Gbe Inu Emi, your Isegun Loye Ese, Loye Ese. That joy is more than any banquet. That's why I call it a banquet. That's why I call it a banquet. Why do you want to jump? You wait a man to look up and like this with me. If you are wanting to share, every number, every sinning, every sinning, it is a banquet of rest. It's a banquet of joy. It's a banquet of salvation. It's a banquet of eternal life. Everybody wa on the Okonwa, Okonwa, on the Losi Kona Street, everywhere. Jesu ni awo wa asu ni lewe, kaakiri ni bo agbaye, kaakiri, kaakiri, everywhere. And the gospel is still being preached today.

ètò ààbò iléèwé wa ṣe fẹ́ rí òun la ṣe ní kẹ̀yìn aráalé náà kí ẹ bá wa dá sí gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé tó wà ní gbèríko yìí wọn kì í ní fẹ́ǹsì

0: 92.9 fẹsiwapọ kárí ayé àwọn ètò wa ń tẹ̀ síwájú gẹ́rẹ́gẹ́ òun náà ni aago mọ́kànlá ti lò a máa lọ sórí ètò ẹkú ìsinmi pẹ̀lú alhaj musiba alade baba ize tó jẹ́ ààrẹ ẹgbẹ́ apèdè wọ́n ti wà níkàlẹ́ láti mú ètò náà wá sí ètò ìbò ní àgbègbè náà.
1: Nílé iṣẹ́ rédíò Bond FM 92.9.

Security ló èkó ba le tó ní kọ sí State Chairman ẹgbẹ́ oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta Tricycle Owners and Drivers Association of Lagos State TODA tí ó wà lábẹ́ ẹgbẹ́ Richard Aliagi Onoribo Lakunde Oladunjoye Oladun Oloye wọ́n rọ àwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n má ṣe rẹ̀wẹ̀sì lẹ́nu iṣẹ́ pẹ̀lú ṣíṣe bíbí alákọ̀fin ṣan orí ní gbogbo ìbùsọ̀rọ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ àyẹ̀wò àwọn èrò nígbà gbogbo pẹ̀lú ẹrù ọwọ́ wọn kí ẹ sì má ṣiṣẹ́ di òru midnight kí ẹ sì má jẹ́ kí ilẹ̀ mọ́ láàárọ̀ kẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ agbègbè tẹ ò bá mọ̀ ẹ má torí owó gbọ́rọ̀ lọ́bẹ̀ àbọ̀ ara làbò ìlú wọn ò ní tí wa gbé o ṣùgbọ́n káwa náà ṣọ́ ara wa dáadáa bákan náà ẹ ò gbọ́dọ̀ fàyè bá ìdọ̀tí àtòwọ̀ ẹ̀gbẹ́ ní gbogbo gáràjì yín kí ẹ sì máa ṣe ìmọ́tótó ní gbogbo ìgbà a ó máa lọ re a ó máa bọ̀ re o àmọ̀ràn yìí wá láti ẹnu State Chairman ẹgbẹ́ TODA Èkó Aliagi Onoribo Lakunde Oladun Oloye Up TODA Progress.

kò sọ́ni tó ń ṣẹnìkan àyànmọ́ tó ní kálukú mọ wálé ayé ni ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn prọfẹ̀tà ń tẹ̀lé yìí náà àti àwọn tí wọ́n gba ẹ̀sìn kọ̀ọ̀kan látọ̀dọ̀ ọlọ́run wá àwọn náà là kan kọjá báwa bá là kan kọjá àwọn olùkọ́ àbẹ́ nìkan ni ó wá ń dín nǹkan ṣùgbọ́n ká náà súnmọ́ ọlọ́run dáadáa kọ́ ọlọ́run kọjá àbò ìbò wá ajá ń lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣe olùgbọ̀wọ́ ètò lọ́kọ̀ọ̀kan ìjèjì road transport employers association of nigeria akinyin ayinyin lábẹ́ tó chairman nílùú èkó alájẹ àjọ lásán sidin adépéjéke káusara wọn ní ká sọ fún ogun ọmọdé tẹ̀lé lásìkò tá a wà yìí ká ṣe jẹ́ ọdún ọ̀hún ti dá méjì oníkálukú kó mójútó ibùsùn ẹrú ẹ wọn sì rọra máa ṣe èrò tẹ́ ẹ bá gbé ẹ dákun ẹ máa yẹ ń wo ẹyin tẹ́ẹ̀ náà interstate ẹ máa yẹ ẹ jẹ́ káwọn ìjọba lọ́wọ́ lórí ètò ààbò ẹlẹ́sàn sì dé àjàlẹ̀ káusara àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn alájẹ ọ̀nà ọbànjọ sulaimon ajisakin àwọn ni deputy admin alájẹ karim babatunde kiaro shibiri àwọn ni operation alájẹ lasisi ahmed taiwo deputy logistic and planning ti yẹrẹdi ní gbogbo èèyàn ń pè wọn alájẹ yusuf samsidin adébáyọ state secretary ṣàmẹ́nà làwọn náà ń jẹ́ alájẹ taofik ọbọ̀tayọ̀ kan lájà ìṣókótó state treasurer kọ́mi ogundari olúṣọlá state financial secretary ṣúlẹ̀ àti ṣọlá àti kánúà ní tódà òràwọn méjèèjì káwá fi agẹ́lẹ̀ ní kánúà òun làmúrà làwọn agẹ́ni tódà àmì lẹ́gẹ́ lẹ́gẹ́ni tódà káfọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta sí òràwọn mẹ́ta ògbó wọ̀lá ògbó jáde kọ́mi àbáyọ̀mí afíní àwọn náà ni fi àrò rítẹ̀lì òní bàjẹ́ tódà òní dàlú làmúrà náà òní bàjẹ́ tẹ́ chairman àti àwọn làmúrà alágìtẹ̀ steve zane adésínà kan lọmọ àwọn náà ní ká sọ fún gbogbo àwọn ọlọ́kadà kan ṣe jẹ́jẹ́ lójú pé bíjọba ní kẹ́ ẹ má gbà ibi tíjọba ní ẹ má gbà ẹ̀dàkùn ẹ má gbà bẹ̀ alájẹ àìdí akeem deputy admin schoolboy babalágùdà kọmi ọlámilẹ́kọ̀ọ́ òbísànyà deputy chairman operation alájẹ nurudeen abu aríwájòyè deputy logistic and planning kọmi yunana yakub jp state secretary alájẹ usman rabiu kanua state treasurer alájẹ abiodun makinde.

balẹ̀ kébìrin lọ́kọ̀pọ̀ sẹ́fìnláṣà sẹ́kẹ́tìrì àti gbogbo àwọn zónà chiama lábẹ́ akíìmọ̀ ẹ̀ṣọ́ ní kòròdú pẹ̀lú aroma alájì nínú team lagos àti adam alẹ́mọ́ adamo ògbóyin pátápátá kílàwí ti dé ẹ̀bà kílàwí àwọn tó dà kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta àwọn náà wọn gbẹ̀yìn nínú ẹgbẹ́ britain làwọn náà ṣe chiama alájì yusuf ọlátúndé ọládúnjọ oyin ni adùnní deputy wọn alájì abubakar amori ajídàgbà jésù àgùdà deputy operation alájì fatah atiku ọpẹlú àníbòsì deputy logistic and planning alájì usman aliu ọdọfin ìlógún ẹlẹgbà state secretary alájì nurudeen abdulsalam alubarika ọmọ babalumufo state treasurer alájì saramon ọrẹmi lẹgẹlẹgẹ korodu state finance alájì mansuru muftah ike ọgbọnọ táwọn jẹ bàdà ibà pro alájì isa ọlálẹkan ramon gbogbo yín pátápátá àwàyè ní ti ọmọ ọlọrun ọlọrun máa dáàbò ẹbùn wá ogun lákàáyé kò ní jẹ ká ríjà òun wọn ní ká máa kí àwọn oníṣẹṣe o àwọn ròdù ní ká máa kí àwọn oníṣẹṣe wípé wọn kú ìpalẹmọ ọdún ìṣẹṣe gbogbo ẹyin oníṣẹṣe tẹ wà ní rítẹ abẹyin oníṣẹṣe tẹ gbẹ wá lọwọlọwọ àwọn rítẹ kìnyìn ẹ mọra yín o amọra wa yéyeye amọra wa àwọn oníṣẹṣe nìyẹn àwọn balẹ̀ yìí wọn rán mi níṣẹ o wọn ní ká sọ fún gbogbo ẹyin tí ẹ ń gbé ní ìlú àwọn ipe lásìkò tó dùn rọ yìí ẹyin náà gbọ gbogbo bí omi ṣe ń ṣọṣẹ káàkiri àkọkọ àìtí alhaji muhammed taufik àyìnà balẹ̀ ègbò ìlérin wọn ní ká rọ gbogbo ẹyin tí ẹ ń gbé ní ìlú ègbò ìlérin.

ìdájọ́ ọjọ́ Monday ló máa ń wáyé láti aago márùn-ún àbọ̀ ìdájọ́ sí méje àárọ̀. Ilé ìjọsìn wa tó wà ní Lagos Abeokuta Expressway, ilé epo bus stop, ètò olú Adége Lẹ́kọ̀ọ́. Ìwọ náà wá tẹ́rígbárí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ àkọ́kí ṣe rere nínú ayé rẹ̀. Ìjọ lọ́jọ́ gbogbo aṣẹ́ pátápátá. Àjọ adọ́lọ́mọ oníròyìn jíjá dalayọ̀. Gbogbo òkè ìṣòro ni yóò wò tí ó dùn. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló máa rò níbẹ̀ bí Pásítọ̀ Ọláyẹmí Adéníyì Kọ́dínẹ́tọ̀, Pásítọ̀ Isaac Adéana, GCC Superintendent, àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ olùgbàlejò àgbà, Prophet Dr. SK Adéana, Prophet Anabaji Worldwide. Tó o bá tún sọ̀rọ̀ yìí sí

Tale Eku Rubeshiri. Iléeṣẹ́ Bọ́ọ̀nù FM 90.9 náà láwà. Eléyìí kí n mú ìròyìn kan ara ọ̀tọ̀ gbogbo àìgbóró kan kí n mú wá sí ti gbòyìn torí pé ó ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ló ṣe kókó ká fi sí ti gbòyìn gbogbo aláfẹ́ ènìyàn tó mọ̀ nípa fàájì dáadáa dáàmì tó lápẹẹrẹ tí wọ́n sọ wípé iléeṣẹ́ tó ń pọn ohun mímu ọlọ́tí 4 round bitters wọ́n ní kí n máa já yẹn sí pé tí ẹ bá fẹ́ ṣe fàájì láàyè táàyè tí ẹ bá wà ní jẹ́ pé ó bá ìlànà tí ó fi mú ohun mímu egbòogi 4 round bitters náà ló gbàgbóró kan ní tí ẹ pé ó dáa ó lọ́tí ṣùgbọ́n ìkìlọ̀ wà ń bẹ̀ o fún gbogbo ẹni bá fẹ́ mu ohun mímu 4 round bitters ìpè tí ẹ bá fẹ́ mu o ẹ máa ń wakọ̀ tẹ́ ẹ bá ń mu 4 round bitters tẹ́ ẹ bá sì ti mú ẹ dákun ẹ wá ibì kan kẹ́ ẹ fara sinmi-sinmi torí pé ọtí tó wà nínú ẹ akọ kó máa bà dà ẹ láàmú wọ́n ṣe é pẹ̀lú ìlànà tí òfin tó bá tí ìjọba là kalẹ̀ ó sì bá àgọ́ ara mu náà ló fi jẹ́ pé àjọ tí wọ́n rí sí ohun mímu tá à ń jẹ tá à ń mu wọ́n fò ń tẹ̀lú bákan náà nafda ti fún un ní òǹtẹ̀ bẹ́ẹ̀ pé ó gbà fún àgọ́ ara ó ṣara lóore lọ́pọ̀lọpọ̀ kì wá kò wá sí fún ẹni bá jẹ aláboyún wọ́n ní ẹ má fẹnu kan bí tí ń wọ̀n mọ́ torí pé yóò ṣe kùdẹ̀kùdẹ̀ fún àgọ́ ara fún aláboyún pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké náà tọ́jọ́ orí wọn bá ti pé 18 sókè ẹ má fẹnu kan epo egbòogi 4 round bitters tẹ bá fẹ́ gbádùn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá tẹ bá tẹ̀ wáyé tútù tó tutù tó sẹ̀gẹ̀ǹdẹ̀ fàájì ń lọ nìyẹn sò sè torí pé àwọn nǹkan tún wú gbádùn rẹ̀ débi pé tí wọ́n bá rí ohun ẹlẹ́yìn dòdò wọn máa fi dàlúù tí wọ́n fi mí sí ẹ̀ yóò sì máa lọ sẹlẹ́nsẹ́ 4 round bitters egbòogi tó dáa tó dùn dùn fún ẹnu láti ṣe fàájì ni wọ́n sì ṣe kìlọ̀ pé kò dáa fún ọmọ kéékèèké àwọn tó dúró ní wọn bá ti pè 18 sókè 18 náà ló láǹfààní àti mọ egbòogi 4 round bitters ìyẹn jẹ́ pé ẹ máa ṣàkíyèsí àwọn ọmọ yín ẹ sì máa ràn ọmọ yín kéré rí àjọ àti òfin tó dènà ohun mímu egbòogi yìí yẹ pé ọlọ́tí ni kò dáa fún ọmọ kékeré bí tí wọ́n mọ agbálagbà nìkan náà lẹ sí fàájì níwọ̀nba níwọ̀n tí wọ́n sì rí kọsàn wà ń bẹ o ẹ tẹ̀lé ìlànà àti òfin lórí egbòogi 4 round bitters ó wà káàkiri ilé ìtajà tí wọ́n ń ta kọ́lítì ẹ ti rí kọ́bà rẹ̀ lérí orí rẹ̀ dúdú báyìí ni kíké rẹ̀ aláwọ̀ ewé di green báyìí ni agbẹ́yẹgbẹ́yẹgbẹ́ lára ó sì yẹ pé tẹ́ ẹ bá mú ẹ mọ̀ pé ẹ mọ nǹkan níwọ̀nba tẹ́ bá ti mú tó ṣàǹfààní fún àgọ́ ara yẹn ló yẹ kó ní òǹtẹ̀ ìjọba pẹ̀lú nafdac tí wọ́n bu ọ̀lù pé 4 round bitters ẹ mọ̀ fi ṣe fàájì lóòrèkóòrè ìní ni friday thank god is friday friday àkọ́kọ́ ní oṣù keje ọjọ́ kẹta náà ni ọdún 2026 ẹ ṣe fàájì níwọ̀n 4 round bitters náà ni wọ́n sọ lásìkò tá a wà yìí àgbàlagbà náà ló dáa fún wọn abaraboyún ẹ má sùn mọ́ ọ débi pé ó léwu fún ìlera yín 4 round bitters ẹ mọ̀ ṣe fàájì níwọ̀n tí wọ́n sì.

0: gbogbo ìṣègùn ìbílẹ̀ ìwé àtegùn àtẹ̀só àtẹ̀kù ogi bá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀ láti bí ogójì ọdún ó lé pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ tá a ti wà lẹ́nu ẹ̀ àti gbàwòsàn lọ́dọ̀ wa mọ̀ àwakọ́ elédùn ọ̀kùn ló fàṣẹ sí ń tá a ṣe ṣùgbọ́n wádìí iṣẹ́ ìwé àtẹ̀kù bí wọ́n ti lò gẹ́lẹ́ ewé táwa fúnra wa ralẹ̀ tá a gbè tá a ní sẹ́ẹ̀ máa fowó rà ewé téèyàn fi bí odidi éka alẹ̀ kan gùn lóríṣiríṣi ewé ìta àgùn sí tí omi ìta àgùn sínú ibi yẹn ìta àgùn sí ibi bòdíwà lóríṣiríṣi tó jẹ́ pé àmì mọ̀ ṣe wà káàkiri mọ́ ìta àti ṣẹlẹ̀ wà ńbẹ̀ ìwọ ni ọjàrà rẹ para ọwọ́ làáfíà fúnra rẹ bọ́ ọba ti lálàáfíà ẹ̀ tí ò tí ì kú ló ní gbòkè ọ̀hún náà nọ́mbà mi rè é.
1: 0703145626 0703145626 Kẹ wa báyìí ni bàbá Agitọ́lọ́hun gbé ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé-epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé-epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíríjì ọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: Ọfà ara lára ẹ̀dá èèyàn kì í bá ní wáre o. Ìwọ ló ò ní gbà àgbàrá òjò kóhùn ò ní lé wó ẹni tó nílé ni ò ní gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ túmọ rẹ tó ọmọ kọ rẹ ìwọ pè mí lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ o.
2: Bàbá ẹ̀kọ́ àtótónu ẹ dákun ẹ bá ń pe fóònù nọmba yìí lẹ́ẹ̀kan ṣiṣẹ́ mọ̀ pé ẹlòmíì ó lè má ráyè ṣùgbọ́n pé wọ́n ti mú fóònù nọmba yìí ẹlòmíì àti ẹ̀ lè láti mọ pàtó ń gbolẹ̀wà gan àti bóòní àti ìbá yìí sọ̀rọ̀.
1: Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé-epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé-epo MRS filling station níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíríjì ọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn 0703145626 gbọ́ mi dáadáa 0703145626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé-epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé-epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
0: Ìbẹ̀rù ò kalẹ̀ sí gbọ́ mi dáadáa o.
1: Kẹ jáde wá o. Kẹ wá báyìí ni bàbá Agitọ́lọ́hun gbé ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé-epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé-epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíríjì ọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: Ibi gbogbo oníṣọ̀kan tó òṣùpá ìjọjúmọ́ ìnilẹ̀ mọ́lọ́tún.
1: 0703145626 0703145626
0: àmọ̀ retí yín o.
2: ọ̀rọ̀ lẹ́ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé oríire yìí fẹ́ kí èèyàn sì ń báyìí ìwọ náà jára rẹ gbà lónìí àlàáfíà wa kò ní di fi àfíà.
3: You know what?

Inú ti pa Bẹ́lẹ́ńjẹ́ ní ṣàwòrán nínú ìpá. Ọ̀rẹ́ dòdò dòdò báyìí ń ṣa wọn lókè. Wọ́n dànwò wọ́n dànwò ní ń ṣa wọn lọ́wọ́ àrùn àgbà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n láwọn ó jẹ́ ọ̀rùn nílà bàbá àtọ̀rùn lọ́wọ́. Wọ́n ní àwọn ojú ọ̀run là bàbá àgbòyìn lẹ́sẹ̀. Ọ̀run ìlà ni kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló dé ẹ máa dín lọ́wọ́ ẹ máa dín lẹ́sẹ̀. Wọ́n ní dandan àti káwọn ṣe báyìí káwọn ojú ọ̀run là lọ́wọ́ káwọn ojú ọ̀run là lẹ́sẹ̀ o. Bàbá àgbòyìn ló wá ń dá wọn lóhùn pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ dín lọ́wọ́. Ó ní òun sì fi ewé kídì fún.

aṣẹ́wúlẹ́wú orí ẹni wà tí o àwọn tí ó wà lábẹ́rẹ́ àwòyí láti tàbí láti april 20 sí may 21 pé àwọn èrò tẹ̀wọ́n iléèkó nínú àwọn ìyàwó ìtẹ̀yìn tí ẹ̀gbàgbọ́ wọn ni sọ fún wa wípé ìràwọ̀ mẹ́rin ló wà nínú ìràwọ̀ mẹ́rin àwa ní ẹ̀ka ìràwọ̀ mẹ́ta mẹ́ta ń lọ tó fi jẹ́ méjìlá ayé okun ga àwọn kan mọ̀ sọ wípé méjìlá yé tá a bá ti rí ọkùnrin a rí obìnrin ó dunnú àwọn kan sọ wípé fifteen láyé mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní eegun mẹ́sàn-án ń bẹ lára ọkùnrin méje ń bẹ lára obìnrin tá a bá dàá pọ̀ ó jẹ́ sixteen láti rí ojú odù mẹ́rìndínlógún tá a bá lo òǹkà àwọn ní lánàá ti ìsáàbò ó ní tí wọ́n fi ń ṣe tá a bá lo òǹkà àwọn ní lánàá ti ìbílẹ̀ ó ní tí wọ́n fi ń ṣe ẹ lọ ka psalm 16 ẹgbọ́n tó wà ń bẹ̀ ẹ̀rí kí àṣírí ń bẹ nínú òǹkà púpọ̀púpọ̀ ọmọ òfin òbí rẹ̀ ẹ mọ̀ gbọ̀n rẹ̀ a ní nǹkan fi sí ní òkè yìí dáadáa àwọn kan tó wá ṣe tàbákù ni wọ́n ro inú wọ́n tún gbé nǹkan kan jáde nítorí gbogbo ohun tí ń bẹ ní ara wa òǹkà ni ìka ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá òǹkà ni ìkẹsẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá òǹkà ni orí ẹyọ kan la ní inú kan àmọ́ ìwo rẹ̀ méjì etí méjì tá a bá wo gbogbo ohun tí ihò tó jáde nínú ara ihò tí nǹkan ń gbà wọlé àti ihò tí nǹkan ń gbà jáde nínú ara tá a bá kà dáadáa ó ní ihò òǹkà tó jẹ́ àwọn òǹkà yìí fẹ́ báwo dáadáa àmì ni mo ń bọ̀.

àwọn kan ní méje láyé ló fi jẹ́ pé àwọn ibi tí yóò wà ní ara ẹ̀dá méje ìwò mú méjì etí méjì ó jẹ́ mẹ́rin ẹnu ó jẹ́ márùn ibi tá a gbé ń ṣe gbèsè ó jẹ́ mẹ́fà ojú ara tá a ti ń ṣe tọ̀hún ó jẹ́ méje ẹ wá wo ìta iye ọjọ́ tí ń bẹ níbi ọ̀sẹ̀ tẹ̀ ń fi méje ní ìlú ibi tá a ń lọ kọ́ ńlá lẹ̀ ṣẹ́ra ọmọ tá a bí yìí venọ́ọ̀sì ni ìràwọ̀ wọn gbà kọjá ayé tá a ń pè ní venọ́ọ̀sì bá a ṣe jẹ́ áàtì anínílánọ́ọ̀sì áàtì àwa wà tá a ń pè láyé ayé òsì ní bíi bọ́ọ̀lù tó lórí rogodo ni ayé tá a ń pè ní venọ́ọ̀sì àgbo àlà ni yóò bá ń pè é tẹ́ ẹ bá lọ gbọ́dọ̀ ẹ ayé tó gbóná gírígírí kí ìkọ̀kọ̀ ọ̀sẹ̀ níbẹ̀ ibẹ̀ ni ìràwọ̀ àwọn èèyàn gbà ló fi jẹ́ pé màá máa bínú agídí pọ̀ wọ́n sì máa fagídí àti bínú pàtó.

lónìí a ní àwọn ọmọ tá a bí láti april 2021 ẹ láti ẹja tẹ́tí bẹ́ẹ̀ gbé ẹja gbọ́ wọn dáadáa ìwọ́ tó ń kọ́ lè mọ̀ ọkọ́ ìwọ́ tó ń kọ́ lè kọ́ díẹ̀ ó bá olúparí apárẹ́ kó tó dọ̀la àwọn ọmọ nàìjíríà ṣe wá rí àwọn tó lábẹ́ra wọ̀nyí polarize wọn lẹ́gbẹ́ kàwé ẹ̀yìn ìdí tó jẹ́ wípé àwọn àgbàlagbà máa ń dá àwọn àgbà pọ̀ jù lọ àwọn àgbẹ̀ ìbáyé ìbá ẹlẹ́yẹ ìbá dáwédáwé o ìbá gbogbo wàgùwàgù ìbá gbogbo ẹ̀yìn àpá o ojúbà yín o gbogbo ẹ̀yìn tọ́jú bí gbogbo ẹ̀yìn fún nǹkan mọ̀ ń ké gbogbo ẹ̀yìn ní títí gbogbo ẹ̀yìn ojúbà o ojúbà ẹ̀yìn pásítọ̀ pásítọ̀ àti wòlíì tó ń jẹ́ nínú ọmọ èké ni mo wò lẹ́yìn àfẹ́gbọ́dẹ́ ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àgbáyé mi lójú ẹ̀fà àwọn àgbàlagbà wọn á mọ̀ dà wọ́n láàmú púpọ̀ ìdààmú tí wọ́n mọ̀ ju tàwọn ẹgbẹ́ yòókù lọ àwọn gangan lójú ìdílé máa gbérù àwọn náà máa ń sáré tó mọ̀ pàtó àlákàlà pọ̀ ìrékùrú pọ̀ tẹ́gbẹ́ wọn bá ń sáré tí wọ́n ti ń mú tán kọ́lé tán la mọ́tò àwọn ọmọ fà lórí ìdílé kábíyèsí rẹ ọlọrun yóò wá bí wípé kí ló dé ní tó fà ní wípé àwọn tó wà lábẹ́ ẹ̀ ní olóògbé ni wọ́n wọ́n sì bálẹ̀ ní kí wọ́n tó wáyé ẹni tó bá mọ ìtàn àtàkìrí àwọn ẹlẹ́yẹ dáadáa ẹ rí i pé àwọn àtìlẹ̀ ó báyìí wọn gbogbo ẹni tí ò bá ṣe rí láyé nínú ìràwọ̀ ọ̀lẹ̀ ẹ jẹ́ kó máa ṣe sàárà dáadáa ó sì tọ́jú ara ẹ láti kékeré yorùbá ní bàbá ẹni bálà ọ̀rọ̀ ìjábọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ogun tí wọ́n ja àwọn ọ̀rọ̀ ẹni ogun tó lágbára ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá wá ti rí ìyá àbí bàbá sáré fún wọn kí a ní làṣàlátì àbúlọ chọ́ọ̀chì pásítọ̀ ẹ̀dákun ẹ̀gbà ẹ̀bá ń ṣàdúrà fún kọ́lá gbogbo ibi tó bá wà kọ́lọ̀ ń jẹ́ mi torí rẹ̀ tí wọ́n mọ̀ máa rìn àfà làṣàlátì ẹ̀bá ń ṣàdúrà fún kọ́lá kọ́lọ̀ ń jẹ́ torí rẹ̀ bàbá rẹ̀ náà lọ lé aláwọ̀ ó lọ gbé títí ìtòlù tí ọkùnrin tún mọ̀ àwọn tó wà lábẹ́ ẹ̀rà yìí tó bá rẹ̀ mi sáré fún wọn ọ̀rọ̀ àmọ́ ìlà fún wọn ìṣòro ìyá máa dé kù ẹni tí ò bá rárẹ̀ tí ò bá rẹ̀ mi sáré fún wọn tó bá jẹ́ wípé sáàmù lọ mọ̀ tó dájú tó ń ṣiṣẹ́ fún ọkẹ́ra mọ̀ tó bá jẹ́ wípé ìránì lọ mọ̀ wọ́n mà sírí tíra dáadáa ọmọ ṣẹ̀fí ọmọ sánsání múra sí i tó bá jẹ́ wípé ó mà sírí sáàmù ó mọ̀ nípa seven book of moses ó mọ àwọn wòlíì dáadáa múra sí i wọ́n lè gbé yẹn láyé lábẹ́ ìràwọ̀ ni mo ti rí ìròyìn incarnation àtúndáyà wọn a máa dìlé ògbó àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí débi wípé ẹlòmíì ò ní rògbò yìí ọjọ́ yóò sì pé yóò sì kú àmọ́ yóò rí incarnate láti wá lu ogun tí ò lè nígbà tó ṣe wà ìṣe bẹ́ẹ̀ ń gbádùn ọ̀rọ̀ tí mò ń sọ kì í sí ọ̀rọ̀ ìfẹ́ ẹni ọ̀rọ̀ ẹ̀yìn ẹni àbáwí kan

gbogbo àwọn tí wọ́n ń pè wá lórí ètò gbogbo àwọn tí wọ́n rà wí wá níbi tí a ká tó yọ dùn láti ìlú ìlá láti ìlú ọ̀pá láti ìlú ìdágbó láti ìlú ìkè obìnrin fẹ́ ra wa àríkí ata tó yọ dùn ọ̀pọ̀lọpọ̀ ń pè wá ibi àṣàyẹyẹ tó bá pé ọdún kan láti bẹ̀rẹ̀ program bóyá lu ọ̀pá láti ṣe bóyá lu ìkè àdínà bóyá lu ìlàfìlà gbèrò àṣàyẹyẹ àti kẹyìn ní ìfẹ́ wa ká máa ń kọ ká máa fẹ́ ọba lọ́wọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ ọlọ́run ló dá ọba dá ọmọ kò fi di lẹ́yìn bá fẹ́ ra ìlú ìgbàgbọ́ yorùbá lọ́wọ́ rẹ̀ bá tó kún kúrú pẹ̀lú àwọn àṣàyàn ọkọ̀ rẹ̀ dpt ọ̀sẹ̀ sí fún ara rẹ̀ ó wà nínú ìwé yìí ìwé tá à ń pa yìí a bá sọ fáì fọ́lé máa ń máa ní ìwé yìí ẹni ti di ìfọ́mọlọ́yé ọkọ̀ bọ́mọ ní ọkùnrin bá ń lo abroad ẹgbẹ́ fún un yóò mọ̀ sàfọ́nà fún ẹ bá ti gbé kùránì fún ẹgbẹ́ gbìn ẹ̀sìn ní ìsìn nínú òwe ilẹ̀ ti mọ irú ọ̀rọ̀ ọkọ̀ orí ẹ̀fẹ́fẹ́ irú ọ̀rọ̀ ara orí ẹ̀fẹ́fẹ́ iṣẹ́ ìlú ẹ̀sìn àwọn ìwọ̀ olùwọ́lú torí gbogbo ẹ̀kọ́ lóògùn ẹlòmí ti ṣògbè ṣògbè owó tó ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo òfin kọ́láyé fi síyàn gbogbo òfin kọ́láyé fi síyàn sọ́ra rẹ̀ lọ́nà tó tọ́ wọ́n fẹ̀sẹ̀ àgbẹ̀ ó sì gbé ìṣègbèrà rẹ̀ lọ gbogbo ẹ̀ ló wà nínú ìwé yìí ẹ bá fẹ́ rà ó máa pè ní 08168877 tàbí 08063 960076 0067 ẹni bá ń tẹ̀ lórí whatsapp láwọn nọmba yìí ìfẹ́ náà ń bẹ̀ wá ní ìṣubú ajá ọ̀nà pọ̀ ní kíkè ní ìfọ̀ ẹ bá kan ẹgbẹ́ kí a mú ẹgbẹ́ ká fi sílẹ̀ sí ìrìn sí àwọn ìpè wa ẹ bá pẹ̀ má dúró ní ìṣubú ajá fún ìfọlọ́wọ́n bá lẹ́yìn ní ìpè ẹlòmíì kò kọ́ wá ṣe ẹlòmíì kò fẹ́ mẹ́sẹ̀gì lórí whatsapp kò ní ṣàlàyé tó bá fẹ́ ẹ dá kí n tọrọ lọ ìkọlù mi ní ìlànà àlékún january ẹ bá kò tí mo fẹ́ mọ̀ ní bí mo fẹ́ sọ fún ọlọ́run ọba àtẹ́kọ̀ọ́ bí tí ẹ bá ṣe báyìí ẹ tún wá lè lọ youtube channel wa ìgbàgbọ́ yorùbá lórí youtube ẹ bá ti wọbẹ̀ ẹ sọ fún káyọ̀ ẹ ṣáà yọ àwọn content wa ń bẹ ẹ ẹ rí àwọn àkókò wúlò fún mi lọ àwa lórí tiktok ìgbàgbọ́ yorùbá lórí lórí facebook ìgbàgbọ́ yorùbá péjì wa ẹ dákun fọ́lọ̀ wa lára àwọn ọ̀nà tó ti lé ní ministry ti àwọn ọmọ rẹ àwa lórí x ìgbàgbọ́ yorùbá náà ní ìbẹ̀rẹ̀ lórí instagram ìgbàgbọ́ yorùbá náà ní bẹ́ẹ̀ làwọn lórí www ìgbàgbọ́ yorùbá media.com lórí àwọn ọmọ tí a bí láti ọmọ tá a sọ̀rọ̀ àwọn ọmọ ilé àkọ́kọ́ àwọn tá a bí láti april 20th to may 21 sọ̀rọ̀ mo sọ fún yín pé àwọn tó wà lábẹ́rẹ́ àwọ̀ yìí kan ṣọ́ra wọn ò gbọ́dọ̀ máa kọ ẹ̀gbẹ́ nítorí wọn ní nínú ẹ̀gbẹ́ ẹ̀lá ní bẹ́ẹ̀ lọ́gbà tí àwọn ẹ̀gbẹ́ ní orí òní ìwà bọ́ wọn ti mọ̀ pé wọn ò lára àti gba ẹ̀gbẹ́ sí wọn ní sùúrù wọn ní àbọ́bà látara bẹ̀ àwọn ayé àmọ́ ìgbàgbọ́ wọlé bí wọn bá bọ́n bá ti kan kékeré ṣe báyìí yóò bínú ìbínú àwọn ẹ̀mí tí ń bá yín lò kò fẹ́ wọ́n sì fún oúnjẹ yìí gbogbo àwọn àlá tó yẹ kẹmọ ńlá láti ẹ̀sìn gbogbo ọmọ ọmọ pàṣẹ yìí ẹ ṣọ́ra láàrin ẹ sì ṣọ́ra sí ìbínú àdúgbò àwọn tó máa bẹ̀rẹ̀ àwọ̀ yìí 6 ni lucky number 1 6 ni lucky number 1 ó yàtọ̀ sí part number kálukú ló ní òǹkà tó bá wáyé ọjọ́ kan máa kọ́ abá sí nílé mọ́ òǹkà tá a bá wáyé tí a bá mú fún àpẹẹrẹ tí wọ́n bá bíyàn ní òní ká sọ pé òní ni wà ń báyìí ọjọ́ kejì oṣù kejì ọjọ́ kejì oṣù kejì ẹni tó bá tí wọ́n bá bí 2024 àbí ọjọ́ kejì oṣù kejì 2024 a wàá ro 1 7
Number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number, number,

Atenção, Edra!

Trabalho.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ èèyàn ni òye bá ṣe ń lò gbàgbọ́ nípa ìràwọ̀ ìgbà ọ̀rọ̀ ràwọ̀ ó kọjá kájú ẹ̀sìn ni ọ̀rọ̀ bí sí ayé bẹ̀rẹ̀ sí ìlú ẹjọ́ láti wáyé àti wá ní ẹlòmíràn ó ti gbàgbé pé ilé ayé ló ń bọ̀ ó ti dáyé fún ó ti gbàgbé pé yóò máa ní bòmí ti délé ayé kí ni òun àti ọ fi mọ̀ pé àdékọ́sì ìròyìn kò ní ìròyìn dáadáa kọ́ lè ṣe aláyọ̀ kọ́ lè rábọ̀ ọ̀hún jẹ́ ọ̀bọ̀ ọlọ́run rẹ̀ ti gbà. Ọmọ kò tó jíire lẹ́yìn orí àwọn ọmọ tá a bí láti 1820 to 1851 àwọn oúnjẹ tó dáa fún wọn ó dáa fún mi oúnjẹ àpòkè sún wíìtì láńpẹ̀ ní àlùkámù àmọ́ bí mo fẹ́ sọ fún wọn ni pé kíní kan wà tí o máa ń pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ táwọn sọ yìí pé bí oríṣi mẹ́ta sí mẹ́rin yàtọ̀ sápẹ̀dẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ yorùbá ń pè ní ọ̀gẹ̀dẹ̀ pàbólábólà ìgbà ló bí ọ̀gẹ̀dẹ̀ ni àwọn bàbá wa yìí jẹ́ láyé jọ̀hún ní ìkú ní wọn ráà sí a ní ọ̀gẹ̀dẹ̀ àdáyébá tá à ń pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ paráǹtà wà ọ̀gẹ̀dẹ̀ kan wà tán pè lọ́gẹ̀dẹ̀ àgbàgbà ọ̀gẹ̀dẹ̀ wà spiritual púpọ̀ ọ̀gẹ̀dẹ̀ ni kán máa mú kára èyí tó bá gbé dáadáa kán bọ́ra wọn sí bí wọ́n ṣe wáyé ọkùnrin tó dùn kí nǹkan bá lé kán pè ọ̀gẹ̀dẹ̀ kan oríkèéríkèé ara wọn àṣírí ń bẹ nínú ọ̀gẹ̀dẹ̀ ni yorùbá fi ń pè ní ọ̀gẹ̀dẹ̀ ẹ̀rí pé bẹ̀ ló parí ẹ̀ bí ẹran ẹlẹ́dẹ̀ bára ò bá dẹ̀yàn tán bá fi ẹran ẹlẹ́dẹ̀ béèyàn bá bímọ tí wọ́n wá ọmọ tí wọ́n bá kó ní àwọn iṣẹ́ kan tí wọ́n bá fi ẹran ẹlẹ́dẹ̀ ṣe fún yóò máa rọmọ gbé oṣù gbóúnjẹ sáré àfi tẹ́lẹ̀ bí ọba kọ ọmọ fún látòdì ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tí mò ń sọ yìí bẹ̀ tó bá fi ṣe sàárà tóbi kékeré àánú lóòrèkóòrè ará ọmọdé ọ̀nà ẹ̀mí ò lọ́wọ́ àwọn tó wà lábẹ́ra wò yóò tọ́ kí wọ́n di ẹ̀sìn ní dáadáa ibi ẹ̀sìn tí wọ́n bá ń sìn kí wọ́n mú ní dáadáa bẹ́ẹ̀ ni wọ́n ní àkànkọ kankan wọn ò sì sábà dáàyàn àti wọn ò bá kẹ́gbẹ́kẹ́gbẹ́ àbí kí wọ́n gbẹ́rẹ́ ẹ̀yìn wọn ò sábà dáàyàn àmọ́ èèwọ̀ kan tó wà pẹ̀lú wọn ni wípé gbogbo nǹkan tó bá ti jẹ́ pupa bí aṣọ pupa mọ́tò pupa kò dáa kán máa lò ó àwọn nǹkan wọ̀nyí tó máa jẹ́ kí ìdíwọ̀n wọn lè sí i red kò dáa kán máa wọn ò gbọdọ̀ ló bíbélì wọn ò gbọdọ̀ ló ń bá wọn ò gbọdọ̀ ló láṣọ wọn ò gbọdọ̀ ló láwọ̀ tẹ́lẹ̀ wọn ò gbọdọ̀ fi kọ́kìn ìlú rẹ̀ yóò máa jẹ́ kí ìdíwọ̀n lè sí i lábẹ́ ìràwọ̀ yìí àwọn nǹkan wà tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ wọn gàdàǹgbà débi wípé lóbìnrin wọn tọkọ wọn ò bá múra kò ní ṣe ní láyé kì í ṣe pé ẹgbẹ́ ọ̀dájú lẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀dájú gidigidi àwọn ló jẹ́ pé tí wọ́n bá lóyún tí wọ́n bá ti lálàá rí ẹ̀gbẹ́ àbí wọ́n lálàá rí nǹkan pupa kílẹ̀ ò tó mú kí ó tó tó 24 hours oyún wọn bàjẹ́ nínú ìràwọ̀ nìkan kọ́ ló wà àmọ́ wọ́n wà nínú ìràwọ̀ tí mò ń sọ yìí dáadáa ọmọ kò tó di rẹ̀ ẹni bá ló wo òkẹ́rù ìwọ̀n bá tó fi fún ọmọ lówó rí ẹ sáà dákun ẹ sùn níbọ̀ gbogbo.

kékeré inú wọn àrẹ̀dọ̀pọ̀tọ̀lá ọ̀làkùnrin gbogbo òkè ohun ẹ̀bá tí bàbá mi àbẹ̀ṣù ọ̀làkùnrin àkàndá àgbé ọmọ aláàfin lókè àkọ́ǹkì bàbá mi mu mo kí n kí ní o àgbàrá ọlọ́rẹ̀ fọ àjẹ́fẹ́ bàbá mi gbọ́n kà sí lókè mo kí ní o àbúrò mi táyà láti rí ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ lágbàrá ọlọ́run ọba ọ̀ọ̀mí tẹ̀lé nínú ayé òfòfìlẹ̀ òfòfìlẹ̀ ọmọ lọ ẹ má bínú akíni ewé lé sadẹ ọmọ mi àtàtà ọmọ mi ní ìkíọkíọ lágbàrá ọlọ́run yóò máa díje fún ọ ọmọ kóòtù òjíre àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wọn ò gbọ́dọ̀ mọ́ lórí ẹ̀dì bẹ́ẹ̀ ni iṣẹ́ àdámọ́ wọn lè ṣe iṣẹ́ báńkì ẹni tí ò bá mú àǹfààní àìṣe báńkì gbogbo iṣẹ́ tó bá ń ṣe ó ń tajà ní ẹjẹ́ tó jẹ́ pé òun yóò máa kó owó lọ fún ara rẹ̀ nítorí agbé ń bẹ̀ lára àwọn tó wà ní abẹ́ra púpọ̀ òun yóò máa kó owó lọ́wọ́ fúnra ẹ̀ tó ní pàtàkì kan tàbí tó bá fẹ́ ṣiṣẹ́ nínú iṣẹ́ aládàáni tó bá bímọ tó bá wà lábẹ́ra òun tó bá ti pawó lọ pé kó máa kó owó lọ́wọ́ ó yọ ọ̀ sọ pé kó máa kó owó lọ́wọ́ tàbí kó ju financial pay lọ àwọn tó wà lábẹ́ra òun yìí wọ́n lè jẹ́ real estate agent kámọ́ ara lè kámọ́ talẹ̀ kámọ́ ara lè kámọ́ talẹ̀ kámọ́ ara lè kámọ́ talẹ̀ kámọ́ ara lè kámọ́ talẹ̀ ẹnìkan béè lọ́wọ́ ní nǹkan kan agogo iṣẹ́ ló ń ti ṣe wọ́n á mú lẹ́nìkan sí ń talẹ̀ ẹ̀dá kan ti lọ ní ẹjọ́ wọn mọ̀ tẹ̀lé ní ọlọ́run ti fìgbà gbà ẹ̀ nítorí ẹ̀yà wádìí ọ̀rọ̀ wa dáadáa ẹlòmíì ló ń ti jẹ ìdúróde ṣé iṣẹ́ tó kọ́ sí ọ̀lọ́ ìṣe nǹkan tó máa ń ṣe wá ní pé a máa ń tọ́jú kẹlòmíì kúrò níbi kan kó wá sọ́fà ní ìsìn kó wá sí ìlú ọ̀fà kó máa gbé yóò fẹ́ kí nǹkan tètè bọ́ sí fóun ọ̀sìgbà tó pélẹ̀ tuntun lọ wà ọwọ́ kọ̀ọ̀kan fojú wojú ilẹ̀ àwọn á sì fi ibẹ̀ ká tó rora mọ́ olùpẹ́ ẹja sọ ní támọ̀bà sọ ní aláraṣẹ́ tí wọ́n lè ṣe òun náà ni oúnjẹ títà bóyá ní sísè àti títì tó dáa kan máa tó oúnjẹ ìdí ni wípé tí wọ́n bá ti ń to oúnjẹ ẹun sẹ́mọ̀ pé kò sí bó ṣe lè tó oúnjẹ tí ò tí ẹ̀ ò ní dá díẹ̀ ò ní kánlẹ̀ àwọn ẹ̀mí kan ti ń jẹ ó ti jẹ́ sàrà àtijọ́ pẹ̀lú ẹ̀mí fáwọn mo ní sọ fún wa àwọn tó wà lábẹ́ra kódà fẹ́ ń jẹ lọ́wọ́ tó gíngínlẹ̀ lómi ìṣẹ́lẹ̀ rẹ o tí táìsì wà ń bẹ̀ wọ́n bá ń jẹ lọ́wọ́ bí síbí kan síta àbí dá díẹ̀ síta àwọn kan jẹ àbí kọ́ jí láàárọ̀ kọ́ ní adìẹ àbẹ́yẹlé àbáwọn dábàá tọmọ kí ń jẹ gbogbo àwọn tó jẹ kí oríire tètè tẹ lọ́wọ́ nù àwọn tó wà lábẹ́ra wọ̀nyí wọn a máa rẹwà púpọ̀ lára aṣẹ́ tí wọ́n lè ṣe ni iṣẹ́ photographer photography ti dowó sí bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe makeup artist wọ́n lè ṣe ṣe ìṣúdọ̀ decoration àbí káàkiri jẹ́ ìṣúdọ̀ decorator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó wà lábẹ́ra wọ́n dáa kó máa ṣiṣẹ́ àgbẹ̀ ó máa ń sọ fún wa ẹ má jẹ́ jẹ́ wípé iṣẹ́ tí bọ̀dálùkù ṣe lè ní ọ̀fẹ́ ṣe bí ìràwọ̀ yìí ó ṣe é ṣe kọ́ ṣe kó bá a mú kódà kọ́ tó lóyún ju bọ̀dálùkù lọ gbé ẹja béèrè lọ́wọ́ ẹlẹ́dàá wa ẹni tó lọ ṣe báǹkì tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ ló bá a mú ó lọ ṣe báǹkì lóòótọ́ nígbà tí ó lọ́dún mẹ́ta kò mọ bí wọ́n ti dáhùn sí lọ́rùn ó jẹ gbèsè wọ́n bá lè kó ìrìnsẹ́ kí wá lọ́ọ̀sì lọ rabi àdéhùn di márùn ọ̀rọ̀ ìbájú tó ó tábí àdéhùn rà mí lọ́lá bá dé ó padà sí ti síbi iṣẹ́ àgbẹ̀ tẹ́lẹ̀ dáa rẹ ní òun

So, my friend, I'm talking about that I was with that. You know, why you want to say what you want to do? So, yeah, people who are back to that. Oh, my God. I just want to think about what you are best. So, what I did. I used to belong to the guy who was all about. And so, about Lubu, woman who wanted to come stand along below. I want to go to the house. I'm going to go to the house. Ito ngun o ti si kirawo na mo te laye tabi ka si ni lo kirawo e pe yi to ba se rawo mi to ba je pe oko je rawo ya o je rawo mi o se se kiro yawo re o lasi ti bi ya ko rawo mi e gbo gugu si mo ni mo se le si won ba o se se ki awo ni lasi ti bi mo de mo ran lo wa o gbo awa to ba je wi pe ya wa lasi ti bi wa lo emi ya ma fi gugu gba ro pe ya wo lo asi ti nbe iwo na bi mo bere so gbadu ako bi mo bere ko se ri laye ni ibi kan na le jo gba waye ibi kan na le fi ye da opolopo obi ni wa ti je wi pe bo fe bo fe ogun okoko oni oni o mo oni o mo control financially bẹ́ẹ̀ làwọn ọkùnrin nínú wà bẹ́ẹ̀ mọ́ wàá fi orí bẹ́ẹ̀ kọ́ mọ́ bínú kọ́ mọ́ ṣàtìyàwó rẹ̀ kọ́ mọ́ bínú ẹ̀dá kò ibi tẹ́lẹ̀ ní ìfìkà gbákò ní ayé nù tọ́ ọmọ rẹ̀ kò ní láárú tọ́ ẹjá mọ́ dábìrì wẹ́wẹ́ lórí ìtòkùn falẹ̀ yìí ọgbẹ́ tàbí lọ́wọ́ ọlọ́run tó ṣe láǹfààní fún wa láti inú ìtòkùn wa ẹjẹ́ ń sọ adé ìtò ní lóbi sọ kéjú mọ́ lọ ẹjá lọ wá ẹran màlúù tí ò lọ́ra tí ò sì láwọ̀ ẹja gbọmọ àgbọta àyíká tó ń dalẹ ẹgbọn dáadáa kókó náà lẹbẹlẹbẹ ẹgbọn náà ọṣẹ tó bá wù ú ẹkọ sí ní kẹmọ fi ẹ ìtú ọmọ ẹ ẹrí kí tábà tó ń gún ọṣẹ àwọn ohun kan máa rìn nínú ilé òórùn yóò máa lé àwọn ìlú burúkú tí mo lè jáde yìí àná ọlọrun tó wálé àní sì ṣe náà ní ààrẹ dr kọlá ọlátúnjẹ ọmọ olójúde lẹsẹ ń fún àbúlé lè kọ mi wọn pàtàkì fún ọ lọdọ ọlọrun ọba tó ṣẹdá wa tó ṣe láǹfààní fún wa láti ní kò tó wá bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àpàṣẹ ọkùnrin yìí àti gbogbo àwọn nǹkan àṣìṣe ń bẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn kẹ́hìn pè mí lè nílùú fẹ́ mi pátápátá àǹtí bíọ́lá ní ibi ẹ̀kọ́ nílùú ọ̀pá dúpẹ́ ẹ̀kú ìyàwó ẹ̀kú àtìlẹyìn ìlú àwọn ọlọ́run wálẹ̀ ààrẹ dr kọlá ọlátúnjẹ ọmọlúùjì lẹ fún ìpín àtìlẹyìn ìpọ wọn mọ lọ lálẹ ó padà lọjọ méje àájọ

0: Cinema pifanwurire baba baba u cinema pifanwurire eleru ni cinema pifanwurire cinema u kiki da ope loye o olorun oga ogo amo yin ni o fun ore yin ati abo yin lori eti kokan tin gbo mi ni ajale toni olorun ba gbe nga o fun ipamo yin ati abo te fi go wa di wakati ati asiko yin agbara wa ko o mimo se wa ko o girimo wa ko o giriwo wa ko o gurumo wa ko o tikipi wa ko o jaran jaran wa ko o bi ko ti anu la riga tori opo ojo lo ti ro ti le ti pimo opo omi lo ti koja labi afara opo omi lo ti gbori afara koja atafara atomi ada kankan mama ti gbogbo re lo lenenenene to tumo ti pe aimoye eyan ni je aye ma ti gbe lo lomi aye ti gbe lo baba to da emi ateyin si bi wakati ate asiko yi ti o je ku mi aye o gbe wa lo ti o je ki bi aye o gbe wa lo tomo tomo baba tin salabu lori omo baba tin salabu lori aya wa baba tin salabu lori oko wa baba tin salabu lori ijile wa baba ti o dojo adura ti wa opo eda lo mo ti reti eleya wa tolorun ba oje o waye tolorun wa n ba wa so di ayeye e mo ki e lo ni iyeye lo n reti pe e ti e fe yo ìgbọ́n gbà tí ó wáyé olóba di àjẹjẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni wọ́n ń retí pé ta ni òfin ló máa mú kúrò ibi tó lọrun tọ́nà wa kọ́ di ògo mélòó mélòó a fẹ́ máa kà àìmọye àwọn kan tí wọ́n ń bẹ́ni tí wọ́n ti dorí kodò báyìí táìpé tá a ti yọ̀ wọ́n tó ṣe pé bí ò bá ní ọmọ ẹni kú ẹni kúkú sàn ju ọmọ ẹni nù lọ bàbá tí ò jẹ́ kọ́ ọmọ wa ó kú tí ò jẹ́ kọ́ ọmọ wa ó nù tí ò jáyé ó kú tí ò jáyé ó nù tí ò jọ́kọ́ ó kú tí ò jọ́kọ́ ó nù tí ò jẹ́ kí tí ó bọ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́run náà tó ń tá àmọ́ tó yìn lọ́tọ̀ọ̀tọ̀ ṣé bórí lè gbé ṣe wà ní ìsìn ẹ̀ka ìmọ̀ tí orí ọ̀fẹ́ làwa kan ń jẹ àánú làwa kan rí gbà o torí àwọn tí wọ́n bá ara wọn bẹ̀ kì í ṣe kó mọ̀ wù wọ́n ṣùgbọ́n ọlọ́run ọba a ṣe tó wù ú ni ọba alára ni kí n fi ní dára ògo bàbá tí ò fi èmi àti ìwọ dára tí ń pa wá lẹ́kún bàbá tí ò fèmi àti rẹ dára tí ó pa wá lókè ṣé ọlọ́run yóò wá sọ ká máa nù ú ọ̀pọ̀lọpọ̀ ló mà sí rógun àkóbá ọ̀rọ̀ tẹ́lòmíì ò mọwọ́ tí ò mẹsẹ̀ ká tó wí ká tó pọ̀ ó mọ̀ sí bára rẹ̀ ń kiri kiri kí ló gbé ọdún àárín kí ni tí ò bá lòun mọ ẹrọ lòun pa eré ni àwàdà ni tẹ́lòmíì tó rójú ti ṣe kò mọ tó fẹlẹ̀ ó mọ̀ tí ń loṣù mẹ́fà léje nínú ẹgba ọgbà àtúnṣe tí wọ́n fi ṣe bàbá tí ò já rogun àkóbá ẹlòmíì ká kọjá lọ lẹ́yìn ìgbà títẹ̀lẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ lábá ní fẹ́ẹ́ máa rá wọn mú ó wà lára wọn ni kí wọ́n rá mú ká tó bèèrè pé ẹgbẹ́ òde ti jẹ́ ó ti bára rẹ̀ nínú ọgbà àtúnṣe tí wọ́n kàn fi pamọ́ bẹ̀ ẹ̀sùn tí wọ́n ti wá tó fìfẹ́ gan tó wá burú dé ni wípé lára àwọn tí wọ́n fún wọn mọ́ wọn ni wọ́n bá nǹkan ìjà ogun lọ́wọ́ ẹlòmíì wọ́n bá bọ́ lára ẹlòmíì wọ́n bọ́ta lára ẹlòmíì èwo tán ti wá kó mọ̀ yìí abẹ́tẹ́lẹ́ ló kéré jù tá ń pè ní léèjì wọn àká wọn àrùn lápò rẹ̀ kẹ́rí pé àkóbá àdábá táwọn bá ti ń gbọ́ tẹ́nìkan bá ń tàdúrà rẹ̀ ẹjẹ́ máa tàmí ká máa gbé tàdúrà ni o bàbá tí ò jẹ́ kémi rogun àkóbá àrogun àkóbá lórí ọmọ àràkóbá lórí aya àràkóbá lórí ọkọ àràkóbá lórí iṣẹ́ ṣé kò wá yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí mo kàn jẹ́ ká sí làákàyè ara wa ni o níwọ̀ tó ń pàròyé jẹ́ ìmọ̀ la tó wá já sí ìwẹ̀ ìmọ̀ la já sí ìwẹ̀ ìmọ̀ la ní ọrọ̀ ajé ṣe bákan ọrọ̀ ajé ń ṣe bákan ọrọ̀ ajé máa ṣe bákan ọrọ̀ ajé náà ti pàdé àkóbá lójú ọ̀nà àwọn àkóbá jí mi lọ́mọdé yìí kọ́ àwọn àkóbá gbẹ́kùmọ̀ mí yìí kọ́ àwọn àkóbá àwọn bàǹdíṣí àdìgbélé tí ń pè wọ́n àwọn àkóbá lọ́kọ̀ọ́kóbá lọ́sù ìwọ tọ́lọ̀ ò jẹ́ kó o bára rẹ̀ ń bẹ̀ ó ní máa dúpẹ́ ni níbi ọ̀sẹ̀ tó kọjá lọ sẹ́yìn ariwo wọn tó ti dé o wọn ti wò kó la kọ́ gbọ́ ní kálukú ní ọmọ rẹ̀ lálálẹ̀ abiyamọ ẹ jèrè ọmọ o kó lábiyamọ ẹ jèrè ọmọ gbogbo abiyamọ jìbí tí ẹ ti abi agba ẹ jèrè ọmọ o gbogbo àwọn ọmọ tó bá tara yín jáde ayé ò ní tẹ wọn lórí o ògo wọn ò sì ní kùtà torí kí ni nígbà tá a gbọ́ pé wọ́n tó ti bá nìkan wọlé o wọ́n ṣe ẹ wá wo bí abiyamọ ṣe fi tó ń ṣe sílẹ̀ tó gba léèrè ọmọ rẹ̀ lọ wípé ọmọ mi tẹ kálukú sá àtọkùnrin àtobìnrin kàbàkàbàkàbàkàbà alálẹ̀ lọmọ mi ní ìyá mi gbọ́mọ rẹ̀
1: ọmọ mi ìjọ tó ti di dédé wọ́n pápẹ́yìn wọ́n gbé wọlé torí kí ni ààbò ọlọ́run ló sì ń dájú lórí wa alábòlẹ́gbẹ́gbẹ́ ní tí ò fi wá lẹ́ngbà kọ̀ọ̀kan tí ò jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ máa dúpẹ́ ẹ dúpẹ́ ẹ jẹ́ kí ọpẹ́ yín púpọ̀ ju àròyé yín lọ ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá pé à ń bẹ láyé à ń bẹ láàyè àti ń bẹ láàyè ara wa ọlọ́run bá tó dẹnu ní gbùgbù ọmọ tó wó fi sí ìbọn ọlọ́run ni nígbà tí ìṣèyàn dé ṣe yóò tètè ọpẹ́ yìí ni mo fi wọlé látàlẹ́ lórí ètò yín ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti iléeṣẹ́ bond fm 92.9 léyìí tí ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín láàrin iwájú awúre ni ẹ̀fọ́ ọkọ̀ abiodun tí mo mú wá fún yín lọ́sọ̀ọ̀tẹ̀ níbi bí àtètè yín láti gbé ká mọ̀ pé ìfẹ́ ṣe pàtàkì láàrin ìdílé ọpẹ́ pàtàkì lọ́wọ́ màmá wa ìyá àgbẹ́ta ní ọmọbabìnrin adénìkẹ́ wúrọ̀lá adégbòsò òkè òkè náà lẹ́mọ̀ọ́ náà o àsìkò yín á túbọ̀ máa sì wá lára ọ̀já tẹ́sí ń pọ̀ àwọn òní jábọ̀ o láì gbàgbójú wa ní iṣẹ́ wa èèyàn aláàjì akọ́ṣílì adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà o olóòtú ètò mi èèyàn bí ọdún fọlọ́run sọ ọmọ ìgbàmọ́ onígbàdúrà gbogbo àkàlà òdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà o pẹ̀lú ìyálẹ̀tò èèyàn ni ọrẹ olúwo ògúnnáìkè ògbórí ẹ̀fọ̀n fáájì gàn-gàn-gàn-gàn ọmọ wọn lólúyọ̀ lélẹ̀ òdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà àtẹ̀yìn tí ò lè dárúkọ torí àkókò wa ẹ jẹ́ àkọ́kọ́ pẹ̀lú ìrajú ọpẹ́ náà ká tó wọn bí ká ń tẹ̀ sí lórí ètò yìí ẹ̀ka lẹ́

tó gbọ́ igi tí mo ní yọ ṣẹlẹ̀ sí wọ gangan yìí kò ní ṣẹlẹ̀ sí ọmọ wọn ò mú wá sórí àwọn ọmọ rẹ inú ìyá ọba kìíní mo ti lọ mú tán sínú sọ yìí o nígbà tí ọba yìí dàgbà sórí ibi àgbáàrì ẹgbẹ́ mọ̀ bí kẹ́kẹ́ bá dé níwèé ọba kejì báyé orí kẹta àbórí kẹrin tẹ ẹ bá kà á bẹ́ẹ̀ gbogbo ọmọ tí ọba yìí bí ní ọkùnrin jẹ́ 70 nígbà tí ẹ̀sán máa dé ọjọ́ kan náà ni adarí ogun kan ló sì jírí gbogbo wọn sínú apẹ̀rẹ̀ ẹgbẹ́ wa fún ẹwọ́ ibi tí ẹ̀sán lọ gbà pé tí bàbá yìí náà bá wá jẹ́ pé làákàyè rẹ̀ ó sọjú ṣe ló yẹ kó bẹ̀bẹ̀ kí ẹ̀sán yìí má ṣe lórí àwọn ọmọ tí ò mọ nǹkan kan ṣùgbọ́n gbà tọ́lọ̀ sí lóòrùn ní ní búburú yẹn bá lójú ara tí ó ti gbàgbọ́ pé tán kí náà bá jẹ́ ìjà ọmọ ẹni kara ẹni làákọ́kọ́ ọgbọ̀n èyí ẹ mo ṣe ní pé ẹ̀yin òbí ibi tí mo yà sí lórí ìtàn yìí ẹ má pé mo pàtàn ìbá àti mùsùlùmí nínú ìbá àti ọmọlẹ́yìn kíkù tàbí ẹlẹ́sìn kan àbáláyé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ láti ṣèwádìí ẹni tó mo wá fẹ́ pẹ́ gẹ́gẹ́ bí ọkọ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ láti ṣèwádìí ẹni tó mo wá fẹ́ pẹ́ gẹ́gẹ́ bí aya ní ọ̀nà ìsìn tí a bá gbàgbọ́ ọlọ́run ti tó ń rí àwọn wòlíì tí ó ń bọ́lọ́run jókòó lójú méjèèjì ti wà àwọn àfá táwọn náà ń jẹ́ lọ́run tó tàbí lóòrèkóòrè ti wà àwọn àbáláyé náà táwọn náà mọ̀nà tí wọ́n ń gbà pé tiwọn náà ti wà ẹ mọ̀ ìyá wa sọnù ká tó sọ ní o pé kó mọ̀ di pé òun sì yá wa ràn lọ́mọ òun sì yá gbọ̀n lọ́mọ ràn o ẹ mọ̀ ìjọ di pé òun sì yá gbọ̀n lọ́mọ ràn o korokoro làárọ̀ pàdé tí wọn ò pé ládi sí o ṣùgbọ́n gbòǹgbò kan gbọ́dọ̀ dání lẹ́kọ̀ọ́nù lẹ́ẹ̀mejì ẹ̀yin lẹ́mọ̀nà tẹ́ ẹ gbà bí àwọn ọmọ wọ̀nyí oyè ń yékéyéké tí ọmọdé ò lè pa kan bá a ṣe bí òun tẹ́ǹgán sì mọ̀ pé nígbà táyé bí ọmọ yìí àwọn ìrìn àjò kan wà lẹ́sẹ̀ ẹ̀wọ́ wà lọ́wọ́ wa káàrin ṣùgbọ́n abímọ láyọ̀ àtàlàáfíà kí àwọn ìrìn àjò mọ́ bá a ṣe lórí ọmọ ẹgbẹ́ ìgbésẹ̀ gbògbésẹ̀ bí àwọn eléré wọ̀síwọ̀sí gbègbésẹ̀ ìgbésẹ̀ ní kadé gbègbésẹ̀ ẹ ṣèwádìí káwọn ọmọ wa káwọn bá a ṣe káwọn bá a ṣòro já káwọn bá a wá tún dàbí ẹni wípé nǹkan kan wọ́ ju ti àwọn òbí lọ ayé tá a ti wà ní ìsìn ayé ewé òní tí ò sì fọ́ọ̀mù bẹ́ o ayélujára lókùn tá à ń bá ṣòwò ayélujára lókùn tá a yàn ń bàbá ayélujára lókùn tá a yàn ní màmá ayélujára lókùn tá a yàn ní olùdámọ̀ràn ayélujára lókùn tí ń kọ́ wa ní ta ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ní wọn láǹfààní àti bọ́rọ̀ bá ọmọ wọn sọ̀rọ̀ kọlọ́pín ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò ní àǹfààní àti pọ ọmọ rẹ̀ jókòó pé ìwọ ọmọ mi báwo ló ṣe ń rìn ìwọ náà mọ̀ sí ń dọkùnrin bọ̀ ìwọ náà mọ̀ sí ń dobìnrin bọ̀ ìwọ náà mọ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ kan bọ́ ọba ṣe ń lọ bọ́ ọba ṣe ń bọ̀ jẹ́ kí n máa mọ̀ torí èmi kọ́ torí ọjọ́ iwájú náà nǹkan ti bẹ̀rẹ̀ ọlọ́run máa dákun kó máa fọ́ ìṣiṣẹ́ wa o àní bá wọn jáde létí lọ́wọ́ àní bá wọn jáde lánàá ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò tó ń sí ni ní etí ni o ètò tó ń sí ni ní etí ni o ká tó lọ sórí ibi tá à ń lọ gan aláṣálẹ̀ yìí ni mo ti kọ́kọ́ mú ìmọ̀ràn eléyìí wá fún gbogbo àwọn òbí pátápátá táwọn ọmọ wa ti ń bàgàgà gbogbo àwọn òbí pátápátá táwọn ọmọ wa gan ti wà ní ọkọ̀ àwọn ìmọ̀ràn tó yẹ kẹ́ ẹ máa fún wọn ẹ mọ̀jẹ̀ àti bí ikú sí o ẹ mọ̀jẹ̀ àgbẹ̀ fóònù náà ti dàgbà ọmọ kan ò dàgbà lọ́wọ́ ìyá rẹ̀ o ọmọ kan ò dàgbà lọ́wọ́ bàbá rẹ̀ ẹ̀ jáde ṣèrájọ́.

mo padà tó ní ìpínlẹ̀ tó wà ìpín àkókò ìpín ìbẹ̀rẹ̀ tọ̀tọ̀. Ibi tí mò ń lọ lónìí, ó mọ̀ tó fi lẹ́nu tó fi mi lẹ́nu, ó mọ̀ jùlọ sí i. Èso àwọn orí kọ̀ọ̀mọ̀ tó pánlá, iye ọ̀mọ̀ ló sì mọ̀ tó ti dà. Ẹgbẹ́ yìí sì ń gbóná lọ́wọ́ pẹlupẹlu tí wọ́n forúkọ bá àwọn tó ń ṣẹlẹ̀ láti rí tí wọ́n sì ní sọ bí tó ti ṣẹlẹ̀. Torí kí ni àìbá àmọ́ tabára àwọn tó mọ̀ wọ́n kó mọ́ di kí wọ́n ti ń sọ̀rọ̀ wọn ṣe yẹ̀yẹ́ tàbí ń ṣe agbẹ́wà lórí rédíò. Kíni tó ṣẹlẹ̀ arákùnrin fẹ́yàwó ẹ̀ ní ti lọ́kà. Gbogbo téèyàn ṣe lórí ìyàwó ló mà ṣe. Gbogbo téèyàn ṣe lórí ìyàwó ló ṣe. Gbogbo ibi tó yẹ kí wọ́n yà pátá. Gbogbo ibi táwọn òbí wọn darí wọn sí kòtò. Tábà ṣègbéyàwó ńlẹ̀ Yorùbá bá a ṣe ń tóbi yìí o. Ifi tìbà ti tìbẹ̀. Mo sì bí léèrè pé tó ṣèwádìí láwọn ṣèwádìí ibi ọ̀nà tó ń táwọn tọ̀ làwọn tọ̀. Tó kí wá ní tó ṣẹlẹ̀. Ìyàwó yìí ló fi wọlé ọkọ ló ń finú sojú tó sì ń tẹ̀lé gbọ́mọ kò sí lábúrú kankan kò sí wàhálà kankan bó ti kú mọ wọn gbèjà ayé rọ wọn sì tọ́jú ọlọ́run lọ. Kí lè tí wọn tí mò ń wí ni pé wọ́n gbà fọ́ lọ́wọ́ ba nìkiri o kò tí ìbá ti gbà fọ́ lọ́wọ́ ba ìsinmi ayọ̀ ló ní. Wọ́n sì gbàgbọ́ wípé ohun gbogbo ni ìgbà àti àkókò wà fún torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá dí orin olórin kan. Ó ní ọ̀pọ̀ ti sáré ti ẹnu torí kò lówó. Ọ̀pọ̀ ti sáré ti wọn nu torí kò bímọ. Ẹ̀yin ará ni o tẹ̀lé kọ́ lọ́rùn gbàgbé. Àti kò ní kò tó. Wọ́n dúró de àsìkò ọlọ́run mọ̀ nǹkan jíjẹ ọlọ́run lọ. Wọ́n bèrè sọ́rọ́ ọlọ́run dání lóhùn. Wọ́n bèrè sí ọlọ́run dání lóhùn. Wọ́n àṣekọ́ jíjọ ẹlẹ́dàá. Wọ́n ń ṣe gbogbo ní sísẹ̀ntẹ̀lé. Ìgbé ayé wọn sì tìbà ní ṣùṣẹ́. Ṣùgbọ́n ọkọ̀rọ̀ kan ó wá di ní ajá jẹ́ o. Ẹni kan bá jà ó wọn jẹ́ wọn ní apá rẹ̀ dùn kankan lọ. Wọ́n ṣe ń gbègbè sí ayé ìrọ̀rùn yìí. Ọkọ̀ yìí náà jẹ́ olójú kòmíkò lọ. Ṣùgbọ́n ibi tó wá ń ṣe sí ìyàwó rẹ̀ ò sọ pé ò ń ka mọ́ rí. Ìyàwó ò ní sọ wípé nígbà tí mo rìn nígbà ẹ̀ mo mọ ọ̀rẹ́bìnrin ọkọ̀ mi. Ó ṣe débi wípé ẹni olè ní mẹ́tí olè pọ̀ lórí àpàlà ló fi ṣe. Ẹni bá ka mọ́ ó ti dọ̀rọ̀ eré bàbá sàlá ọlọ́run bá mi fọ̀rùn fẹ́ àgbà òṣèré ní sì ọlá àyà ta mọ̀ sí bàbá sàlá. Nígbà tó òun àti àdìsá jọ ń sọ̀rẹ́ lórí ìbá ọ̀rẹ́ àdìsá nílé tó lè báyàwó àdìsá nílé àdìsá kanlẹ̀ kù bá ní kí bàbá sàlá sáfá bẹ́ẹ̀ kó náà sáfá bẹ́ẹ̀ kò pẹ́ tàdìsá wọlé sáwọn ìyá sàlá náà dé. Ìyá sàlá náà àtàdìsá náà máa ń tanigi síra wọn lára. Bẹ́ẹ̀ ni ìyàwó àdìsá náà dé ó ti jáde tẹ́lẹ̀ lọ́ba ní pé ìyá sàlá wọn náà sáfá bẹ́ẹ̀ nígbà bá méjèèjì tó pàdé ara wọn láyé bẹ́ẹ̀ ni pé bàbá sàlá kí ló wọ́n dáyé bẹ́ẹ̀ jù sàlá náà ní ìyá sàlá bí ọ̀nà ìwádé bí. Àdìsá ìyàwó rẹ̀ wá ń fa méjèèjì ṣe yẹ̀yẹ́ pé kí lọ́wọ́ dáyé bẹ́ẹ̀ jù. Ẹni tí ọ̀bà wá mú ọ̀bọ bí ó ṣe bí ọ̀bọ lọ́rọ̀ ọ̀pọ̀ ìyàwó yìí. Ṣùgbọ́n ṣé má ṣe lo oògùn mámọ̀ ẹni tí mò ń gbìyànjú àti sọ lẹ́yìn ìgbà tí arákùnrin yìí ìyàwó ẹ̀ ti bímọ méjì fún wọn bí ẹlẹ́ẹ̀kẹta. Ẹni tó bí ìyá tó jẹ́ ìyá ìyàwó yìí ọmọ méjì kiri ló lè bọ́ ọmọ rẹ̀ tọ́ bí ọlọ́jọ́ ti dé ó ti lè di àkárè. Ó wá fo ẹ̀gbọ́n ẹ̀ obìnrin kan tó ti ṣáájú ìmọ̀ ilé ọkọ ó sì ti wà nílé ọkọ ó sì sọ̀rọ̀ ọdún bí méje sí mẹ́jọ. Ṣùgbọ́n tọ́lọ́run sì ìjọsẹ̀ ọ̀hún fún un. Àbúrò ẹ̀ ló wá bá fi ọlọ́jọ̀jọ̀ ọmọ nígbà tí òkú sí ibi tó ń lọ sí ilé. Ọkọ ìyàwó náà kúkú ti gbà wípé rẹ̀ nígbà ọlọ́run bá ní òun dé òun dé náà ni. Ṣẹ́ni mọ̀ pé Yorùbá àìní sùúrù pé obìnrin bẹ lábẹ́ wa ń wojú ọmọ tábà tó ń kọ ọdún méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá a ti sọ̀rí sínú. Ọkọ yìí náà ti dọ́gbọ́n ara rẹ̀ síta lẹ́yìn ọdún karùn-ún tí òjọ́ pa gbọ́kú lára ìyàwó. Ìyàwó ilé gbọ́kù sí tí ó ṣe nígbàgbọ́ kú orí ọmọ náà ní ipò ọmọ wáyé. Ìdílé lọ́wọ́ bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ àbúrò rẹ̀ ọkọ rẹ̀ ò dájú àlùkò lọ ló bá wá ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ àdúgbò la ṣe ń pè é ó wá bàbúrò rẹ̀ tọ́jú ọmọ. Tó torí nígbà tí ni wọ́n bí ọmọ ọ̀pọ̀ lórí lọmọ tí wọ́n bí yìí ó túmọ̀ sí kí wọ́n ti ṣe àgbẹ̀ fún ohun ìṣiṣẹ́ tó lágbára. Lẹ́yìn kó káàdì yìí kan tó ń jẹ fún ó dẹ̀ fún ọmọ lọ́rùn bí ọlọ́run máa tún bá ṣe ìbejì ni ọlọ́run fún àbúrò rẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta. Ká má sọ̀rọ̀ ìlú títí àìsàn ọmọ fọlọ́mọ pẹ̀lú ìbejì tó gbé dání ìwọ̀n ìlú mẹ́rin ọkùnrin méjì obìnrin méjì làwọn ìbejì ọkùnrin àkọ́kọ́ ọkùnrin ẹlẹ́ẹ̀kejì. Ọmọ ìlú
àǹtí rẹ̀ wá ń ba tọ́jú tí ò lè lọ láàrin ìsìn mẹ́ta ojú tó tó bá kàn jáde láàárọ̀ kó lọ sáré nílé àwọn babalábájá ló wá fara sọ ni o ẹ̀ka àwọn àyíkí àbúrò ló wà ọkọ̀ ẹ̀mí òsì ọkọ̀ kíkùn ọkọ̀ òkè ẹ̀ bá jà pé kọ̀ wálé ìrọ́kọ̀ náà máa ń lọ síbẹ̀ lọ ṣùgbọ́n ń bá tẹlẹ̀ yìí ni ọ̀wá yé náà ẹ̀gbọ́n ìyàwó àmọ́bí ọ̀rọ̀ ló ṣe wá níbí yìí ó ti pé èyí ojú rẹ̀ bá orúkọ bọ̀ bá ń dábì dá pátá tó ní ń tọ́sẹ̀lẹ̀ ọ̀nà wo ló gbà sẹlẹ̀ kò rí ẹnikẹ́ni ẹ ti ní nǹkan sọmọ àdàkù ní bàbá àkókò tó jẹ́ ọkọ̀ àbúrò àti yìí àmọ́bí tí wọ́n sọ̀rọ̀ dé àmọ́ bọ́rọ̀ ṣe bí wọnú ara wọn ṣé tán bá ti tọ́jú ọmọ tán ìyá tán ṣe iṣẹ́ abẹ fún tán bá ti gbogbo ògùn rẹ̀ fún òun máa wá sá ni kódà títí di bí oṣù mẹ́ta kó mọ́ lo ògùn ni àwọn ìbejì bí wọ́n máa mu yàn láyà rẹ̀ gbọ́ngàn ní orí ìlú náà àwa mọ̀ bí ògùn yìí ti lo ògùn o ní nǹkan bí ọlọ́run dárí ju àmọ́kọ̀rọ̀ ọlọ́rọ̀ fi wá o ṣùgbọ́n nígbà tó fi máa di pé wọ́n ń gbẹ́nu lé oṣù kẹrin àwọn ọ̀rọ̀ kan wá wọ̀ láàrin ọkọ ìyàwó àti àǹtí ìyàwó ní ẹ̀gbọ́n rẹ̀ obìnrin sóbìnrin lọ́ba di pé àbúrò bá ti ṣùkàn àtọ̀sán àtòjú wọ́n dáná síbì kan ni wọ́n ń dìbò wẹ́rẹ́wẹ́rẹ́ ní wọ́n tó rò wọ́n tó rò wọ́n tó alábìnrin ìgbóríjọ débi mẹ́jọ tó ti yàrá ẹ̀kọ́ òdún kí olóyún àárọ̀ dáná ó wá gbàgbọ́ wípé gbogbo táwọn ṣe náà àdàkẹ́yìn ẹsẹ̀ náà ní ọ̀fẹ́ ìjẹ́kẹ́yìn ṣùgbọ́n ọba alára ọba tí kì í dá ìgbà tí ó ti wọlé dání ọba tí ọ̀gàjẹ́ ẹnikẹ́ni ọba tó máa ṣètò tó ń ṣe kọ ń kálu sí eré ni àwàdà ni làǹtí bá lóyún mọ́ ọkọ̀ àbúrò rẹ̀ lọ́wọ́ o àǹtí tó ti wà ní ọkọ̀ fúnjọ ọdún mẹ́jọ sí mẹ́sàn-án tí ò gbọ́ pá tí ò gbọ́ kù lórí bá wọlé wẹ́rẹ́ bí ìdí aná oyún wọlé tààrà àti tàbí ibi ìyálẹ̀ta oyún wọlé pátápá olóko ò lè roko ọlọ́run ò lè yẹnu inú ni wọ́n ń wò fún kàǹgà kí ló ṣẹlẹ̀ gbogbo abárawa yìí ìjà bẹ̀rẹ̀ ayé.

tó bá yẹ kó ti ṣe nílé a ṣe é kò dá ilé dá kò dá tẹ ilé dá ọkọ ṣùgbọ́n tó bá ti di alẹ́ ó máa padà wá láti mójútó ìyá mi iṣẹ́ àbúrò rẹ̀ ló wá di pé kìí ṣe ẹni tí ìdá kan mọ̀ kìí ṣe kílíìkì kìí ṣe kò mọ́ kọkọ̀ mọ́ kà òun náà fojú inú sí wípé nígbà mi ilé ìtàn báyìí ó sì báyìí nǹkan oṣù yìí wá ṣùgbọ́n ní ìsìn kò wá kí ló ń ṣẹlẹ̀ ó kà lọ́tún ó kà méjì ẹ̀rí kọ́kọ́ ń bà á lẹ́bìí pé ó gbélé ló ti gbé gbogbo wá àti lára báyìí ṣùgbọ́n ó ti gbé ìyàwó ní kí ó wá ṣèṣe ń rí kó náà rí gbé ìgbésẹ̀ nígbà tó gbé ìgbésẹ̀ wọ́n jẹ́ kó nìyí pé ìdílé lọ kábọ̀ lóògbé ọkọ̀ ìwé àti iléègbé lóògbé ọkọ̀ ìwé àti àwọn onímọ́tò oní oṣù méjì gbé ìgbésẹ̀ lára ó dẹ̀ kó sì mẹ́rin gbé régbé ó jẹ́ gbà àbúrò rẹ̀ ó túmọ̀ sí pé nígbà tó ó ṣe fi oṣù kejì tàbí débẹ̀ tó fi oṣù kẹta lórí pé ó kú fọ́ọ̀mù bí ta fẹ́tọ́ tó là káyè sí ni àbí òun náà ní pé èrò lọ́kàn ló bá tún tẹra mọ́ ẹni wọn ní wọ́n tẹra mọ́ ẹ̀rín ẹ̀rọ tẹra mọ́ bí àpẹ ìlú rẹ̀ fọ́lọ̀ pọ̀ lọ́pọ̀ níbi ìlú òbí ẹni ó tún tẹra mọ́ pẹ̀lú ọkọ̀ àbúrò rẹ̀ nílò wá lọ sàyẹ̀wò ní oní oṣù méjì ti dúró ló wá di pé èrò dúdú orí àgbà kodò ó wá fi bó ṣe fẹ́ gbé ìgbésẹ̀ ó wá fi ọkọ̀ àbúrò rẹ̀ dàdá rèjì sí rẹ nílùú onílétí ìlédì kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí lè gan mo ti ọlẹ́ẹ̀kan mi ó lẹ́ẹ̀mẹ́ta èmi ò mọ tá a fẹ́ ṣe báyìí o eré gbére tí ajọ́ ń dídé lẹ́gbẹ̀ẹ́ àbúrò mi àyè tí mo bára mi rèé o lọ́kọ́ ìyàwó ni stop promise promise ìtọ́ ọba ní 7-9 tó bá rí ẹ lójú let's go there ọgbà ilé ìwòsàn lọ wọ́n rí pé lóòótọ́ lárábìnrin ìgbó ni ní ọkọ̀ àbúrò wá fẹ́ dá sí awúrúgbìn tó fẹ́ fi débi pé táì tó máa ń lọ léyẹn o ò súnmọ́ fún ẹ ní ọlọ́mọkùnrin àjà pariwo ara wa síta o kí ẹni tó ṣe pé nígbà méjì bá máa dé tó lọ bí jẹ́ ẹgbẹ́ tó ti bá tún débà ó múra àti máa lọ bí jẹ́ iṣẹ́ ara ẹ̀kọ́ ló ń ṣe alákọ̀wé ní ọ́fíìsì ló ń lọ mọ́tẹ̀ tó máa dé tó ń jẹ́ mẹ́ fún mọ́tọ́ náà bàjẹ́ rẹ̀ torí tó ọkọ̀ fẹ́ fi ní ìwọ̀n ìpọ́nbí wọ̀ ọ́ ìbòmí ìyẹn ọgbà wọlé

sọ pé ti wà ní ọkọ òun ló ń fẹ́ o ah irú àdánwò ló wá wà ní tọ bí ẹ̀gbọ́n ìyàwó ṣe tẹ́lẹ̀ tó wà.

fún àti ìyàwó bí arákùnrin ní bóun bá di ẹ̀gbọ́n ìyàwó a ní kò sí tó jọ kí ló dé tí òbí tó jọ lóde ẹkọ bóun ti wà yìí òun fẹ́ lẹ́nu ọ̀rọ̀ lórí ilé tó ń bá ní òun ò fẹ́ kẹ́nikẹ́ni tó fi mu orí ìlébi tó àti ẹ nígbàtà rẹ ṣe báyìí náà ẹgbẹ́ wọn á gbàdúrà wà ẹyìn ló ní kí arákùnrin bàbá àjèjì ló tẹ̀síra ojú ilé kọ́ wá ní tó sì wà tó sàmì bí ọ̀rọ̀ ẹ mo ṣe ní pé amòlúkọ mọ̀ láti rí àṣírí tó ti tẹ̀lé àtàdúgbò ogun tó ti tẹ̀lé ẹyìn ẹ̀rọ mọ́ nínú ilé 070-16-7-4-2-6 tàbí 0906-903-9418 0906-903-9418 ìgbésẹ̀ wo lárákùnrin fẹ́ gbé ìmọ̀ràn wo lẹ fẹ́ fún kí ni ọ̀nà àbáyọ tó wà nílẹ̀ yìí yóò ti jẹ́ wípé gbogbo nǹkan lọ ní ìtumọ̀ tẹ orí ibi bí ẹni fún mi tí ẹ mọ ìmọ̀ràn fún mi lè fún mi sí mọ́ ní ojú tá a jọ ẹ ti fẹ́ ìfẹ́ wà ní ilé náà ní ọgbọ́n mi àti èyí mi àti ìmọ̀ràn mi ìfẹ́ ẹ bá ní kí n sọ fún náà ni ó sọ fún o ìmọ̀ràn fẹ́ bá fún mi náà ni ó sì orí ẹni fún ìjà tàbí ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ náà àwọn ìmọ̀ràn fẹ́ bá mọ́ náà ló ti jẹ́ sí mi lórí ètò ní àṣálẹ̀ yìí ní àwọn àwọn ẹ̀ṣẹ́ tí mi bá ti mọ́ lọ́nà èyí mo ti fi pépè kò sí ojú tó ní àjọyọ̀ lórí fóònù ni ó gba ohun yìí sílẹ̀ níbẹ̀ gbogbo tó ń dà bá rira wọ́n kàn máa tẹ̀ ayé ti dẹ̀ gbọ́n tẹ́lẹ̀ kì í sọ gbọ́n tẹ́lẹ̀ kì í sọ gbọ́n tẹ́lẹ̀ kì í sọ fún mi ní ẹrù pé ìrìnà tó ẹ fẹ́ gba arákùnrin yìí ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ tó ti yà ní ẹ̀kọ́ tó di ọdún mẹ́sàn-án tí ìgbọ́ pa sí ìgbọ́ kù ọ̀nà gidi tó wá bá mi ni yóò ti ẹ̀kọ́ mọ ìdí ìdí tí wọ́n ti ṣe àjọṣe ni wọ́n jẹ́ tó bẹ̀ ni ọkọ àbúrò ló ti fi dé òun àti ẹ̀gbọ́n wọ́n ta lé ibi kíra wọn

90394 1 2 ilẹ̀ fẹ́ kó ṣe ọ̀nà olú fẹ́ gbà.

Tell me, how long do you want to be? How long do you want to be?

Odori Alara Odori Ajiri Odori Ona Gbole Ilamaji Pọ̀.

1-6-7-2-7-4-2-6. That is 0906-903-9418. 0906-903-9418. Kí ni kí arákùnrin yìí ó ṣe? Gbogbo ìmọ̀ràn ẹni ní fọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan lórí ìyàwó tiẹ̀ tí ló fẹ́ sọ fún. Arábìnrin bẹ̀ ni ó ti mọ̀ pé òun wà nípò ayọ̀ abala bí ń tún báyìí. Ọkọ ìyàwó òun ìrònú wá di púpọ̀ lọ́kàn rẹ̀. Ojú wo ni ó fi mọ́ wo ọkọ àǹtí ìyàwó rẹ̀ pé òun tó ń bá ìyàwó rẹ̀ ní káfí ni sọ. Akẹ́ni ó fi tó tún lẹ́nu bí ọtí orí ọtí ẹ̀mọ́ dẹ́mi bẹ́ẹ̀ sọ mọ́ ju pé ẹni ẹ sáàsì nílẹ̀ pé ń tèmi ká jọ ń sọ̀rọ̀ ni mo ń ṣe ìgbé ìpínlẹ̀ yín tí ó sì máa fi ránṣẹ́ ẹni sí ọ̀rọ̀ kan. Ọpọlọwọ alára ọpọlọwọ ajẹrò ọpọlọwọ gbẹ iṣẹ ǹgbọ mi ojú tẹ fi ń gbọ mi ẹni ti gbọ bí o ọlọrun ọba òní jẹ àtúnṣe ìgbé àti ní ṣíṣe èmi kan gbàgbọ wípé bá a ṣe wáyé páàlì náà là á rí ọlọrun ọba nǹkan mọ fi wá dára tó àwa lẹsùn orúkọ lọwọ olóòtú ètò mi bí ọdún tí lọrun sọ láì gbàgbọ lọwọ bó yẹ bọsìlì mi náà ìyẹn aláàjì náà àti gbẹ iṣẹ ǹgbọ mi ní tọ̀sán tòlù ní agbára ọlọ́run ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí á tún máa tẹ̀ síwájú gbogbo tí bá gbà ní ìpè ó ṣe é ṣe kí n kójọ ṣùgbọ́n ẹni tí olọ́rọ̀ bá ti ní mọ́wulẹ̀ kójọ á tún mú tuntun wá á tún máa tẹ̀ síwájú wa ní agbára olódùmarè á ní sọ̀rọ̀ ara wa